bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí your office you fit fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé you fit fly lọ gbàgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ́yìn o.

0: wa bonu ogun na o ma boni
1: amen
0: o ma boni
1: amen
0: ije o ni ja o mo
1: amen
0: ije o ni ja o mo
1: amen
0: in the name of Jesus
1: amen
0: gbogbo eyin odo ma gba pe laago mesan e pade ni church to wa labule gba to ba ti da ma dia so pe o lo si bi oba ko senti o mo be mo gbadura aye ma dide
1: amen
0: mo laye ma dide
1: amen
0: mo laye ma dide
1: amen
0: to ba ti join wa ni Facebook ma mi sale basikini ma mi sale je ki ibale te ko wa lowo e a fe gbadura ni adura lo ngba agbara o ki gba to ba ni jabe lo mu gbale to ti lo dada o na la ma lo to ba di ola to ba ti wo church get miracle water lajo wa pade ma so fun pe olorun be ni si oni loruko jesu ogun aye re wole
1: amen
0: ogun aye re wole
1: amen
0: igbese la won won igbe na tan ni testimony na farabale ko gbo.
2: Praise the Lord. Emi na ti leri o Olorun Mustafa ti fun mi na leri. Emi na leri Olorun se bi o ba fun mi ni eri. O fun mi ni eri back to back. June. Mi fun apeta wa ni June. Nigba to jago kan. Mo wa ku ni auditorium mo wonu. Mo lo sile anu. Mo bin kometa lowo Olorun se bi oba Olorun se bi oba de dani lohun mo ni mo fe ki Olorun se bi oba ko pa moto ko mi pa moto foko mi Olorun se bi oba se mo ni bo jun oba oja ko soja kokon na shop mo ni Olorun se bi oba ko ba mi da oja sinu shop mi Olorun se bi oba tun se omo mi ti mo tori e ka kiri Olorun se bi oba da mo ni Olorun ri oki logo ipin pe mi o Olorun se bi oba mo da ugbo pe to lo pada o awon eyan tin so sugbon mi na neri temi mo neri temi na wa Olorun ti fun wa ti fun mi na ni kokko ba moto ti fun ko mi ni kokko ba moto mo da ugbo pe to lo pada fo Olorun Mustafa o emi ni omo ijo ni gbogbo ni korodu Oluwa se mo ba mi ki hallelujah o thank you sir.
3: Ekaro sir, aku laaro yi oruko mi ni Jimo Kala tabili egba o je dupe lowo Olorun re to Olorun tun se fun lesu e fi ni sile Olorun dojo adura ti mi baba mi se bi oba ti osusu ni ma meri wa bayi o tun ti leri adura mi ni fa ko se yi ti mo lo pe mi wa jo iwo loba to n basiri ojo ko basiri emi ati idile mi ni gbogbo ona o owó skul fiis àwọn ọmọ wa kọlọrun fàánú yọọda rẹ o èyí tí wọn wọlé kó gbóràn lọwọ dìde òdè dúpẹ kọlọrun gbóràn lọwọ dìde bá ṣe ti gba òróró wa òróró pupa bá ṣe dé ní báyìí òpẹ lọkọ mi sọ pé ọgá ẹ pupa àwọn ọmọ adé sẹkọ àgbo gba òróró yìí fipá abiṣẹ lọ báwọn rí ọlọrun àṣẹ ní gbogbo ẹgbẹ wa mi ti ní pé báwọn ṣe ní ká lò ó fipára. Ọ̀nà máa ṣí ara mi gbà síbẹ̀ lọ ìbọ̀dù pápálọ́run bá ṣe rí owó skul fiis náà o ìdúpẹ́ o ìdúpẹ́ o ìgbébi tó kù sí kọlọ́run fàánú bá wa yanjú rẹ láàmì ṣe bí ọba ọlọ́run tó ti ṣe bí ọba nínú ìdílé mi o ìdójútì àwọn ọmọ mi o láàrin àwọn ẹlẹgbẹ́ wọn o gbogbo àwọn ọmọ mi láṣìírí o ìdúpẹ́ o ìdúpẹ́ o ọlọ́run ṣe o ìwọ̀n pé máa tún mẹ́rin lóṣù tó ń bọ̀
4: Mo kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀rọ̀ sáwọn ọmọ kọ́ ọ̀r
5: ẹjẹ gan tí ò sí lára ọmọ náà mọ asa tọjú rẹ tó mú fi sọdọ staff nǹkan asa tọjú rẹ àmọ orúkú ẹsẹ rẹ kẹkẹ tó bí sàn ìsàn yẹn ẹsẹ rẹ yẹn ò fílẹ ẹsẹ rẹ yẹn ò lọ ẹsẹ yẹn sàn gbogbo ẹ ni wà tó di ní oṣù kẹjọ ọdún yìí tí bàbá ní ká san ọrẹ má jẹmú ká san ọrẹ má jẹmú ní ìfà gbà tó tẹmí oṣù kẹjọ yẹn ni wọn san gbà tó mọ san tèmi ọláṣẹ bí wàá àìsàn kẹsàn tó wà ní ẹsẹ ọmọ yóò lọba mi mú kúrò ọrẹ má jẹmú yìí fún wa bá fún mi kúrò bá mú àìsàn náà kúrò lára ọmọ náà bá mi bó sàn ọlọ́run ṣe bẹ́ẹ̀ bá mi ṣèyanu nínú ayé ọmọ náà bọ́ńdì ọlọ́run ti ṣèyanu olú àti inú ẹ̀sán náà kúrò lánàá ni wọ́n pè mí wọn lọ́ yẹra mi yọ píkọ ẹsẹ̀ ọmọ yẹn alápá tí wọ́n yọ fún mi tí mo rí àwọn tèmi gan dùn inú mi dùn ẹsẹ̀ ọmọ yẹn ti kọ́dà ẹsẹ̀ rẹ̀ ti lọ ẹ ṣe gan ni ọ̀rọ̀ náà bá ṣe bí ọba mo dúpẹ́ ẹ ṣe gan ni o.
0: Ah, gbọ́wọ́ méjèèjì sórí sọ pé fún mi ni ẹ rí kí ayé mi rẹ̀ dá ayẹyẹ. Wa ni eri
1: amen
0: nigbati eri bade wa yi pada wa ni o da yeye

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kétékété ìkànnì dáti tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́ rẹ jẹ lọ́wọ́ arẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn

Jesus. Oluwa. Ẹgbẹ́ owó yẹn lórí kẹ́ ẹ lata. Ẹgbẹ́ owó yẹn lórí kẹ́ ẹ lata. Mo náwó sí ọ lónìí.

0: together.
1: Mami, tẹ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o,

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ní tòótọ́.
2: káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mọ́kànlá road ní bẹ́sínà bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: CDK sọrí ẹ̀jẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. kò sí oúnjẹ tí kò wù kúkú ìmùlẹ̀yà oníbùkà kò bá gbóná kó ṣe tútù kí ọbẹ̀ ṣá ti lọ́wọ́rọ́ ọ̀fun mi.
7: Ẹjọ́ sàn. 32 FM 94.9 fẹ̀ yí ẹ̀. ló tún ti tẹ́ pẹpẹ ètò. Àyájọ́ Àmàlà Àmàlà Fest. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò. Lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026. 29 August 2026. Àti ṣeré a máa túnṣe yìí. A sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè. Tó ń ti gbádùn àlùjò àgbàdà ẹ̀rí kéékèèké. Tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí. Pẹ̀lọ́bẹ̀ ewédú gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ rírò ẹran pọ̀mọ́ tó kàtà mọ́ra ṣe kọ̀rọ̀ pọ̀tọ̀ sórí àmàlà. Láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ 1,000 naira lẹ́ọ̀fẹ̀rà tíkẹ́ẹ̀tì jẹ̀gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gbà tiwọn. Bìbìrè food canteen lókè Àdó ìyá Àdìjà Alámàlà ní yànnà Adé Ọ̀yọ́ ìyá Ọ̀yọ́ Alámàlà lọ́jà Àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé míì. Kò tọ́ síbẹ̀ àwọn ìdíje wọ̀nyí bíi ta ló lè jẹ̀sọ àmàlà bàkìtàn láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ tó kúná bíi etí àtẹni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá. Ọ̀fẹ́ ni fọ́ọ̀mù ẹ wá sí 32FM Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn bóbá wa dọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 katuyaya tuyaya pàdé ní recreation club ní dojúkọ Adamasigba nílùú Ìbàdàn. Òlà tó ti sọ̀dí wò kẹ̀ buka buta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbàmù. Àmàlà Fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House sàbí kẹ̀pẹ́ nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ ilé iṣẹ́ tó ń pọ̀ ti Rega àti Maggi. Èmi àti Maggi alájọṣepọ̀ tó dán.

0: tẹ mi báwo ni gbogbo ẹyin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí ìkànnì 94.9.
1: Ẹ lè wá disappointed. Ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: Show me your 32.
4: Wetin be this?
5: Láì ṣe rainbow. Ṣé o bẹ ṣe rí bí assignment fine art? Ṣé painting ni yín ni? Ṣé kẹ́kọ̀ọ́ gbé yín kọ́ ògiri museum? Kẹ́kọ̀ọ́ gbogbo ara ṣe kọ́lọ̀. Ṣọ́lá wọn sànú yín kọ́ máa ṣàṣàkú sàárẹ̀. Kí ni tá a ṣe tí ọ̀dá? Makeup wẹ́lẹ̀ kí ló ṣe? Ní tí mo ti ṣe tí mo ti parí.
6: Mo rí pé ó ti parí. Ṣé nítorí ẹ̀rẹ́ ló fi fi full stop sáàrin orí? Gbogbo ṣe ń jẹ chew gum gan bí ẹ tó ń jẹ ìyà. So o work out ori ni bo se nje ti gum bayi ni pari re nse press up ti ba ti se pe yen je pomo ketekete
5: o pari o mo ba le yin ni sogo mo en ti ogba go ni ja o bo won ti ba bo fu eleyi hin ta won bi akoku ewon
6: won ba mi se o so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe
5: agbo we si wa wa won mo pe npade yin loni ni.
7: This skit was performed by Hussein.
8: 32 FM 94.9.
9: Baba Fendo de
10: ìyẹn mẹ́rin ní wo station government mọ̀ private ni ìkọ̀kọ̀ kò ní tùmọ̀ tán wọ́n sọ bá fẹ́ gbọ́ nísìn private radio ni máa gbọ́ television ni máa gbọ́ mi ilé wo ti government ìkọ̀kọ̀ kò ní orí kankan tó ń tùmọ̀ tàfẹ́ wò ń bẹ̀ ju ọ̀rọ̀ tí ò ní tùmọ̀ lọ.
11: Ẹ lò lẹ sọ fún olúwẹrí owó tí fún omi ẹ tẹ fi pe ìpèsè iná ṣé rí irẹ jẹ wà ní gbogbo abẹ gbogbo nǹkan tí wọn sọ fún wa yìí
12: nípa bẹẹ ọrọ odò lẹnu yẹ olè wọn lọmọ ẹja lè oníbà máa ṣe rínú
11: ṣé rí tí ààrẹ tinubu ò bá jàre ẹgbà tí ò bá jàre ẹgbà ọlọrun má jẹ kómi tìdíwọgbìn lẹnu.
13: Àwọn politicians ti kọ wọn ti kó gbogbo nǹkan jẹ wọn ti kó gbogbo ẹjẹ jẹ pé àfàwọn àti fámìlì wọn.
14: Àṣemúyàn gọ̀ àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun làwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn á wù ẹ́ ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.

0: nígbà tí mo ti mọ̀ wípé màá mu oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mu oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún sí ni kí ó dẹ̀ palẹ̀ wọ́n ṣe máa ṣe ìwé ìgbéwà fún mi màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàdọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin sí ni kí ẹ mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde à á gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí sí ni kí ẹ wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá àyè tẹ́ ẹ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ ẹ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ káàkiri.
2: Ọ́fíìsì wa wà ní Junction Veterinary ní Mọ́kọ́lá ní Ìbàdàn Junction Veterinary gangan lẹ́sìn máa rí ọ́fíìsì wa ẹ lè pe ti Mọ́kọ́lá yẹn sí 070-74-54-3005 a tún ní ọ́fíìsì ní àpáta náà nínú ilépo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ẹ lè pe ti àpáta sí 070-74-60-3911 bákan náà a tún ní Ogunmọ́ṣọ́ ní Shop 3 and 4 Free Mall Shopping Complex opposite former Nitel oníyẹn wà ní Alájìkí Road Takí Ogunmọ́ṣọ́ ẹ lè pe wá sí 070-74-85-7555
1: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ò ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCARE ó dìgbà kan náà ẹ ṣeun.

0: 32 FM 94.9.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
4: Ó lè mọ lójú lóòótọ́.
5: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
6: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
7: Hypo.
8: Say after me.
9: Okay.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win

0: ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dadi 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lòṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn ọkàn ni.
1: 32

0: wọ́n ní ẹni tó bá pa àyíká rẹ̀ mọ́ ó para rẹ̀ mọ́ o kúrò lọ́wọ́ àjàkálẹ̀ àrùn ìmọ́tótó ṣe bẹ́ẹ̀ ó ṣe kókó ṣe pàtàkì bóò làyíká wa tún ṣe rí láàárọ̀ tòní èmi a mọ́ fẹ́ sọ fún yín pé níbikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn wo àyíká yín báyìí ṣé àyíká yín ṣó dára ṣó dùn wò ṣé ṣọ́ọ̀bù yín lẹ wà ṣé ilé yín lẹ wà ẹ tún túbọ̀ tún wo àyíká yín torí tí àyíká tó bá mọ́tótó ibẹ̀ ni àrùn yóò ti ṣe kíni yóò ta kété yóò sì ṣàkúrò nírúfẹ́ àyíká bẹ́ẹ̀ láyíká wa lẹ́tọ̀ yìí ó 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ ẹ ti mọ̀ wípé lọ́jọ́jọ́ sátidé ní aago mẹ́jọ àbọ̀ àárọ̀ iná ni ẹ mọ́ ń tẹ́tí gbọ́ ètò yìí tá a pè ní láyíká wa gbogbo bí ọ̀rọ̀ àyíká wa náà bí yóò ti ní ìmọ́tótó tí yóò dùn wò iná la mọ́ ń gbé yẹ̀wò lórí ètò yìí bó ti jẹ́ wípé àwọn pàǹtí tá à ń kó jọ tá à ń gbá bá ti dá lọ́nà tó tọ́ tó sì jẹ́ wípé ìpínlẹ̀ ọ̀yọ́ bá a bá wọlé báyìí inú tiwa gan mọ́ dùn pé ìpínlẹ̀ wa ló ṣe bẹ́ẹ̀ tó dùn wò tí ó sì mọ̀ tónítóní báyìí lórí ètò náà iná látútù dé láàárọ̀ tòní o ibi àwa já sí láàárọ̀ yìí ó jẹ́bi tó dáadáa ó jẹ́bi tó dùn gan gidigidi torí wípé láti bi ọ̀sẹ̀ bíi méjì ní ìsìn tá a ti gbéra sọ ètò yìí lórí ìkànnì 32 FM 94.9 a ti ń gba àwọn àlejò tí wọ́n jẹ́ aṣojú láti iléeṣẹ́ tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ń bójútó ọ̀rọ̀ àyíká àti àwọn ohun àdáyébá àlùmọ́nì tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀yọ́ láti Ministry of Environment and Natural Resources bẹ́ẹ̀ náà la tún ń gba àwọn àlejò láti ẹ̀ka tí wọ́n bójútó bá ti ń da pàǹtí lọ́nà tó tọ́ waste management nípínlẹ̀ ọ̀yọ́ àmọ́ láàárọ̀ yìí a ní àǹfààní láti gba àlejò bàbá wa tí ọlọ́run fi kọ́kọ́rọ́ ẹ̀ka ọ̀hún tí ó fi lé wọn lọ́wọ́ tí wọ́n sì ń bójútó gbogbo bí nǹkan ti ń lọ ní ẹ̀ka náà èyí tó jẹ́ wípé honorable commissioner wa gangan fún Ministry of Environment and Natural Resources ní ìpínlẹ̀ Ọ̀yọ́ honorable Ademola Aderintọ wọ́n wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa láàárọ̀ yìí gbogbo àwọn ìbéèrè tó bá ti wá wà lọ́kàn yín gẹ́gẹ́ bí aráàlú eléyìí tó jẹ́ pé ẹ ti mọ́ ń tàkótó rẹ̀ ẹ mọ́ ń tàkótó rẹ̀ bàbá ń bẹ́ ń kalẹ̀ láàárọ̀ yìí tí wọ́n tutúbọ̀ mọ́ yànnàná àwọn ọ̀rọ̀ àti wípé wọ́n mọ́ ṣe àfọ̀mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó bá yẹ kí àwọn aráàlú kí wọ́n tún mọ̀ nípa àyíká wọn láàárọ̀ yìí bẹ́ẹ̀ náà ni a ní press officer Ministry of Environment Mrs. Adedeji Bunmi àwọn náà wà ní ìkalẹ̀ láàárọ̀ yìí pẹ̀lú wa Olúṣọlá ọmọọmọ ló kọ tèmi o kí n mọ kí kọmíṣánná káàbọ̀ sí kulu ìláàárọ̀ yìí kẹ́lẹ̀ mọ̀ pé lóòótọ́ o bàbá bẹ́ ń kalẹ̀ pẹ̀lú wa kọmíṣánná ẹ dákun ẹ bá wa kí gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ń retí yín wọ́n sì fẹ́ gbọ́ yín.
1: Ok gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ pé a kò jùmọ̀ mo sì kí atọ́kùn wa náà atọ́kùn ètò àǹtí wa Olúṣọlá
0: ẹ ṣe gan-an ni sà
1: ẹ ṣe iná mẹ́dùn láti wà nílé ni.
0: Adúpẹ́ ẹ ṣe àsìkò àlejò yín láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan ẹni àwọn ọ̀rọ̀ ti ń jẹyọ lórí ọ̀rọ̀ bí ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò tún ṣe mọ́ tónítóní sí pàápàá jùlọ lórí ọ̀rọ̀ bá ti tún àyíká wa ṣe bá ti da pàǹtí lọ́nà tó tọ́ tá a ní mọ́ fi pàǹtí mọ́ fi rẹ́ títì mọ́ fi rẹ́ àdúgbò bẹ́ẹ̀ bá dáwọn àdúgbò míì bí ìgbà wọn ń fi pàǹtí ṣe patí ń bẹ̀ ni kọ́lọ́ngọ́ sàánú wa ni gbogbo ẹ̀ náà ni kọmíṣánná tún wà ń kalẹ̀ láti tún bá wa sọ láàárọ̀ tòní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé àwọn míì wọ́n lé ní àwọn ọmọ pé bóyá ó yẹ káwọn onídóró ìdọ̀tí ni o àwọn ọmọ pé yẹ káwọn nígbà àwọn ọmọ pé yẹ káwọn láwo ládùúgbò wọn ni ẹ làwọn ṣe máa ń da pàǹtí wọn síbi tí ò tọ́ àmọ́ a ti ń lù ú gẹ́gẹ́ bí aago a sì ti ń sọ lóní gbọmọgbọmọ lórí àwọn ètò wa àti eléyìí tó ti ń jáde náà gẹ́gẹ́ bí ìròyìn fún àwọn èèyàn láti mọ̀ ó yẹ kí wọ́n ní nǹkan kan tí wọ́n ń pè ní dooro àmọ́ torí ẹ̀ wà ń kalẹ̀ láàárọ̀ ìkọmíṣánná wa ẹ tù bá wa tú yànnàná rẹ̀ fún àwọn aráàlú ó ṣeéṣe kẹ́lòmíì tú pé tí ìpapọ̀ àgbọ̀n náà ni o se won ni a mo gbedoro sile wa ni abi nkan kan be eja ti apa be ka bere kan to di pe atun mo lo si awon beere mi ta mo ta ko to re laaro commissioner wa
1: e se atokun awon so fun wa wi pe gege bi omo kotu ojire pe irinisi oni ise ni lojo bi won ba se ri baba se ri ilu wa si be na ni oju ti won fi ma wo wa papa awon ti o ye kan mu awon eto idokowo ti o mu ki agbega ko ba oro aje wa nipinle Oyo won ma wo wa pe iru awon eyan wo lawon eyan yi je awon eyan to ka ayika won kun ni je awon eyan to ka irinisi won to ka kun ni o kwara nti o ti je ki awon opolopo ipinle ni orilede Nigeria ko dagba soke ju bayi lo tori pe a bikita lori bi a se nse kole kodoti wa atawon ibi tan dasi o lo je ki joba ipinle Oyo ka so wi pe asiko ti to bayi o won ni ta ba debi ti olu ti fi mo a fi mo ni gbogbo awon iwa idoti ti ko buyi ko ilu wa ti ko buyi kun awa na ti o fi wa gege bi afinju ta pe ra wa gbogbo awon iwa ye na lo ye ka dekun e lowo ta wa e o la fi sofi wi pe to ba di ojo kini ninu osu kesan lati ojo kini ninu osu kesan odun yin iyen bi ojo melo kan ta n wo ni waju yi o le die ni ose kan wi pe a o ma lo lati ile de ile lati ma bere wi pe a fe wo goro idale si yin onje ni goro idale si abi elomi a so pe ohun ni sugbon elomi goro to ni gan ko to fun iru ile ti won gbe abi iru igbe aye ti won gbe nibe ki isakawe mo lo si agbegbe kan ko nilo ki n foruko bo lasiri e je ki daruko agbegbe yen so that awon na ma gbo bi mo se nso yi agbegbe yen ni arin iyanu ade oyo ni ring road si ile ile hospital ile iwosan ade oyo awon lagbegbe yen wa e ma je ki daruko eju beyen lo so that gbogbo awon to ba wa nbe awon na o le ma feti ko pe abagbegbe wa o ni commissioner anso ni mo de ri awon ile to je pe flat mefa lo wa nbe won je mo pe goro drum eyo oro kan na gbe sibe se ni ile lo n se danu sile ile bayi orisirisi efon orisirisi awon kokoro oun ni o wa lai agbegbe yen tori nkan yen so endi goro re na ti o ba tun ti o kun won ti o to won gbogbo e na la yewo en to tun wa ni goro o ti goro e to won to ye kan ma lo ti o ba tun ni iwe iyen receipt ti awon kole kodo ti won ja fun to sese ja ti o ti peju gbogbo won na ni owo ofin ni yo mu to ba ti di ojo kini osu keso
0: e seun commissioner wa honorable ademola aderinto ngba e nsala ye oro ninu oro yin nisin e jo di mimo wi pe ile ti boya oju flat kan ni o oye bayi ni o ye ko ni bi oye bi igoro na to ye ka won ni enje le ba wa salaye re si boya flat yo e boya meji won ni o boya meta ni o awon shop o nkan kan ko ka ku le mo pe oye bayi la gba sile wa flat wa o po gan oye bayi na la ni o
1: emi ni fe so ka won na kan ro on to ba to fun won sugba je ki sakawe ni le temi ngbe to je pe mi ati ebi mi ati awon osise tereje to wa nbe gan si to lo titi nbe goro drum meji la ni ta fin ko ile wa jo nibe ko ose meji de to pe ko to tu ose meji goro yen o ti kun ta ti tete pe awon to n ko le pe ejo e wa ko kini yi o ti kun o so ta wa ba ri be ejo ero ile to ba je 2 flat melo lo ye kan lo ile to ba je 3 flat melo lo ye kan lo igba mi na de re o le so pe goro kan lo fe ni be to ba je pe goro kekere kan lo ni itumo e ni ko boya ojo meta meta la won ko le ko do ti na gboro ma wa sodo e lati ma wa ko tori pe ko ye ko ma se sile toro ma se sile o fa awon kokoro aifojuri aten ta nfojuri gan o si fa ajakale arun arun to nse lomi gan to nlo sile iwosan lojojumo ko mo tumo e ko mo pe aitoju ayika won aitoju doti won lo nfa opolopo ti e tu wa re wa tu wa disinu ora bagi wa wa gbe dani wa gbe sinu apamowo wa lo gbe ju soju titi wa lo ju soju odo wa lo ju seba ona to je pe gogo be se mu yen na arun idoti awon kokoro aifojuri gogo e na le ti ko sinu ara yin ko sinu aso yin e tu ti follow mi gan loju ona wa so pa won lo sile iwosan lojojumo igba to ba ya wa so yi pe awon igbe aye awon odun igbe aye le ma le dun ti a ba ni mo toto to dara
0: e se honorable commissioner lara awon ibere ti awon eyan tu mo fe bere laarin ilu ina ni bo ti je lori kore to ninu alaye oro yen e pe bo ba ti kun o won wa ke si awon ti won ko do ti ohun pe e tete wa ba wa gbe o se o ti ni asiko ti won ma rin lojojumo ni abi ngba eyan ba ti ri pe goro mi ti kun ni awon number kan wa ti won wa ma fi ke pe won pe e wa ba mi ko
1: se ri ni orisirisi o ni iru eto ti awon eyan le se pelu en to nko le to nko doti won tori ijoba ko lo ko ile ati doti awon private sector participant tan pe ni PSP awon no nko idoti awon lo ran ijoba lowo lati ko tori pe won ni irin ise won ni gbogbo e won de nwo inu agbegbe to ye kan wo lo lati ma ko so awon yen ni e o ba soro wi pe ejo iru ti wa yi o ma nilo pe ke ma wa lo sose o ti wa yi okay ose meji meji ni elomi o le so pe kan ma lo sukan sugba ki encourage lo sukan yen tori pe ko sukan yen to pe orisirisi idoti nkankan on lo le ti ma ati arun gan nkankan ti o dara orun ti o dara gbogbo awon kan yen o de dara fun ayika ati ilera to peye
0: e se commissioner e ja tu gbo ikede yi ko to di pe amote si waju layika wa le ngbo 32 fm 94.9
2: ma wo mi bi mo se fe yin
3: mo ngbo
4: 32 FM 94.9
5: olu ndado ti ile re si ninu bag enu loro abi soro ngbolojudo to ntoju agbara ha rara ma daru aso be soro mo so nto ye lasiko to gbagba mo ojo kini osu kesodo 2026 lojo sejoba apinle oyo fun gbogbo wa lati ni goro idale si layika won agbegbe wa ko yo enikeni sile ninu ile nibi ise ile itaja ile gbe ko wa ati nibi gbogbo oran yen ni lati ni goro idale si ma dajo si ko fin to bere se owo re gbele si bi to ye imototo ipinle oyo bere latodo emi re olodi sofin ipinle oyo lati dale soju titi tabi ti ko to dale renu lona to bojumu je ki ipinle oyo ko gba ni mimo ikede yi wa lati le se ijoba ipinle oyo to mo ti soro eto ajika labi oludari onimero ademola temitayo aderinto
2: ma wo mi bi mo se fe yin
3: mo ngbo 32
4: fm 32 fm 94.9
6: lojo josi omode igboju
0: e seun adupe pe e si wa nbe ti e nte ti gbo wa laika wa na la si wa a de si wa pelu honorable commissioner for ministry of environment and natural resources honorable ademola aderinto honorable ma tu fe ke ba wa tu lagu e daada si fun awon ara ilu tori egbogbo be tin so pe ka awon yan lo gbagoro kan lo gbagoro yi elomi le ni kokan mi o kokan mi o kini o sele ti abare ni to ba ko ile to ko pe awon oni gba kini
1: e je kin ti akoko so ile na ani kan wa gbagoro kan lo ra kan ni o eh tori opolopo na tin wa si ile ise wa ni ile ise to nseto ayika ta won ohun alumoni ori ile pe won ni ka ijoba ni pe agbodo ni goro a fe wa gbagoro e fun wa ni goro rara o eyin le ma lo ra ijoba o a ijoba o si ta ṣugbọn awọn awọn PSP ati consultant te ba ba won jo ni ajoso won le ba yin ri awọn to nta awọn goro yen ti e jo ni ajoso lori be se ma ma sanwo e to ba de le lo ra ti e o to se pataki ni wi pe ri daju pe o nto ta o to je osuwon to to fun iru ile abi shop abi plaza abi complex ten lo ni iye pe kekan lo ra basket kekere kan ke lawa na ti ni goro iyan o se goro amo ijiya ti ofin fi sile lori awon ti o ba fowo sowo po pelu joba lori oro kole kodoti oni wi pe a o gbe ile won abi ile ise won ti pa ni o idisi ni wi pe a fe ajakale arun a fe nkan ti o di wi pe ngba ti a gbegbese laarin adugbo yen aisan oniba meji o sele nbe awon aisan orisirisi ti o je kare eyan ya typhoid o sele nbe awon aisan to so aisan lasa gan o ngan le ti be yo tori inu idoti ni aisan lasa fever lo ti wa kiru nkan be yen ko ma ba sele iru ile be abi agbegbe be abi ile ise be ti o ba corporate pelu ofin ijoba a oni ni option ju pe ka ti won pa lo fun asiko ye ta fi ma ri pe won comply pelu ofin ijoba lori ka ri daju wi pe a n ko idoti wa bo se ye a de n da idoti wa bo se ye
0: o da e seun commissioner a si oju opo le tori ara ilu na eni won se wa ni kale laaro ye awa ara ilu na won wa ba soro e ja soju opo le fun wa lati pe to ba ni awon ibere ti a fe fi sowo si won lori 0705 5000 949 0705 5000 949 0809 7000 949 0906 2000 949 ibere kan jeyo loju Facebook 32FM 949 feyin ele fi ibere yin na sowo sibe enikan ni pe Akinola Tayo Olorun Toba ibere ta mo bere ni wipe eku ise o commissioner won ni wipe kini ile ise nse lori awon ti won da idoti saarin popo na won ti daruko agbegbe kan won ni lati bi general gas lo amuda nkan kan iworo odu won ni kini igbese ti en gbe lori awon ti won
1: igbese ta n gbe na o na ni wi pe e ri pe opolopo pe ko ti e sopolopo gbo gba la n ko awon idoti yen lojojumo ko de to tori ko ti e ko ma debe so igbese gege be ni e se bere igbese ta n gbe na ni wi pe a wa ma ye ile ati receipt kole kodoti re wo ati goro wi pe njo ni to ba ti ni itumo ni pe eyin le n da wahala le si gboro te n ko idoti wa si gboro te n da si oju odo te n ba awon infrastructure ijoba je ofin o de mu won out ile yen pa ta ba de re n to ba je koloro si nbe gan a gbe lo sile ejo gege bi agbara ti opin ofin ipinle oyo atorilede nigeria to fun wa
0: e se nikan na tun bere lori Facebook o kedinran babatunde won ni pe awon agbole ti nbe ni boya bi awon ese kuku lawon nu inu inu Ibadan won da oko bi bere bi oje bi mopo won ni je awon oko ko le kodo ti won yi se won le de awon adugbo yi won ni tori awon flat ni adugbo na pe awon kan na nbe ninu awon adugbo won o ibere ti won tun se won ni awon sago lasa bi sago lo sado ti abi ki won
1: bola
0: won ni won ti je ki adugbo mo die nje eto kan wa ti ijoba nse fun won lati tubo je ki adugbo mo si
1: e je ki bere latoro sago lo sago sago lo sago je ka adugbo yin mo o won ja yin lo le ni o on shalami fun yin ni o gbogbo awon agbegbe to ba gbon e ma gba awon laye lati wo be o awon ko ni o ba yin ko le ko doti yin o ko si na fe file ati doti yin se o awon nkan ton fe ji o lopolopo won na nwa eyin ni ke engage PSP ti joba accredit tori en to ba tu lo fake PSP na ta ba ri pe fake PSP ni mi o mo ko si ninu ofin o
0: commissioner
1: en ti o ba ti mo boya o to le ni abi ro ni ko wa si ile ise to n seto ayika ni pinle oyo lati wa fun eri to daju lori pe ise eni tan credit lele abo onko abi kan lo si ile ise to n ko le kudo ti gan Oyo state solid waste management authority to n be ni agodi gate to ba ti lo sibe won je kan mo en to genuine atenti o genuine sugbon lori en to n sagolo adoti chabola ijoba oran won nise o won wa accredited only designated locations tan fun won yen la won dump sites wa ati landfills wa ibe na so pe en to ba fe sa lo register nbe won mo pe be lo ti le sa nkan ko ye pe ko ma lo kiri ko ma tu irin kiri ko ma salami kiri ko ma ji nkan ladugbo ijoba o fowo si then o da kon kokko bere ibere kan
0: won ni awon bi awon adugbo
1: gbogbo e lo eto ti wa fun gbogbo awon kan kekeke wa gbogbo e pata ni eto ti wa fun so kan fokan bale to ba pe ru adugbo yen la won wa kan fokan bale
0: oda e se hello ah oreo 0705 5000 949 0809 7000 949 0906 2000 949 ibere kan na tun jade lori oro recycle la won bere won ni je ijoba nse eto lati se so awon idoti won yi di ajile awon plastic paper ti de owo lori nsin won soro recycle
1: ti poju enta eso ta eto ta ti en se lowo ba ite ju recycle lo oju recycle lo a de ni enabling environment for awon to je pe won recycle ani environment to accommodate won dada ni ipinle Oyo in fact in a matter of weeks ama register accredited recyclers and all those recycling business ijoba pele o ti lo koja recycle ike recycle in fact our new focus is on waste to energy even beyond waste to wealth waste to energy
0: hello
6: e
0: karo
6: ma
0: yesu o ko yin bole ti
6: kewa yesu I'm academy
0: oda
6: gbagbata abẹ ló sọrọ ẹjọ ọba adúpẹ náà bàbá wa tó wà ṣètò lórí ètò kólẹ kó dọtí yẹn àmọ ètò kan tó wà ta ní kan bá wa fi kún ẹlò
0: à ń gbọ yẹn tẹsíwájú
6: ètò kólẹ kó dọtí yẹn ó dùnmọ abọ ṣe bá wa ṣe yẹn àmọ àtẹsí wa ń sọrọ kan wọn bá wa sọ sí ń bẹ pé àwọn tí wọn ń pa wá tó ń pa èèyàn tó ń jalè tó ń ṣe bọ àwọn àwa rò pé ogun kan wà tó wọn lè ṣe ìlú tó rò pé má ṣe wàhálà kankan mọ ẹni bá jalè kan fọ lójú ó dẹ̀ máa lọ lé.
1: Àwọn tó ń ṣòfin wọ́n ń gbọ́ tán bá rò pé tó tọ́ nìyẹn wọ́n á gbègbè sẹ́ lórí ẹ̀.
0: Kọmíṣọ́nà ǹjẹ́ ó ní bóyá àwọn nọ́mbà kankan tí bóyá àwọn aráàlú lè mọ pé torí nílé yànnà náà gbogbo ẹ náà tán.
1: Bẹ́ẹ̀ ni bó ti ẹ̀ pé àwọn èèyàn wa náà wọ́n sì máa ma wá torí wọ́n ní tí iná ò bá ti tàn láṣọ ẹ̀jẹ̀ ò lè ti tàn ní èkánná so ó ti gbà tá a bá tó rí dájú pé ó yí àwọn èèyàn wa gẹ́rẹ́gẹ́rẹ́ ká tó sọ wípé a tún fẹ́ máa sọ̀rọ̀ míì lórí ẹ̀rọ tá a sọ ṣùgbọ́n lákòótán máa fún wọn níbi nọ́mbà méjì ṣùgbọ́n kan fi sokan wi pe en ti o ba gbo number yi o ti ko ye o ti ntan ba so fun lori be ti o ye o ni right lati wa si Ministry of Environment and Natural Resources iye ile ise to nseto lori oro ayika ati awon olu alumoni ori ile to pin si meji iyen omi ati forestry igbo greenery awon kan be yen so o ki won lo si ile ise to n kole ko doti gangan Oyo State Solid Waste Management Authority to wa ni Agodi Gate Oyoma sugbon ma pe number awon director wa meji kan ma pe number oga wole wole ni ministry wa awon yen ni wa le for any information from the ministry, any 080-6225-0230. 080-6225-0230. Matuak be number general manager, I won't call a kudo tini bugbo your state. Number yen ni mo fe pe nisiyi en te ba ti pe nbe wa da yin lohun sugbon to ba ti ru yin loju e wa si le ise wa o ke ko iwe ranse si emi gan commissioner te ba ko iwe ranse si mi mo ma da yin lohun GM general manager Oyo ma yen is 080-6794-5877 080-6794-5877 general manager Oyo State Solid Waste Management Authority ṣugbọn e le kọwe ranṣẹ si mi ni Ministry of Environment and Natural Resources can make sure pe commissioner le kọ iwe yen si waju mi bayi na lo ma de si ta de ma ba yin seto lori e e ma je ka wa ti ile yin abi shop abi plaza yin pa o e jo e cooperate pelu wa ki ipinle Oyo ko le mo ko le toro ki oro aje wa ko tun le goke si
0: e se goni commissioner honorable commissioner for Ministry of Environment and Natural Resources honorable Ademola Aderinto adupe lowo awon ti won ba wo ko won re wa na press secretary Ministry of Environment Mrs. Adedeji Bome e je ka yi ka wa ko mo toni toni o ki ajakale arun ko le takete si wa olusola omomo lo ko mi bi ba ko lori eto bayi the podium na le mo gbo e mo gbo 32 FM 94.9

0: 32FM 94.9.
1: Olùdádò ti ilé rẹ sí nínú báàgì ẹnu olóró àbí sọ́rọ́ ń gbó lójúdò tó ń tojú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́ ṣohun tó yẹ lásìkò tó gbàgbà mu ọjọ́ kìíní oṣù kẹsàn-án 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ ọ̀yọ́ fún gbogbo wa láti ní goro ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilé ìgbèkó wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní goro ìdálẹ̀ sí má dájọ́ sí kó fin tó bẹ̀rẹ̀ sí ọwọ́ rẹ̀ gbélẹ̀ sí ibi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó mójútóró ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́.
0: From the hottest gist to the coolest stories.
2: Hook up to the latest on everything entertainment.
3: We know what you want.
4: All my favorite songs.
0: On 32FM, 94.9.
5: All right, good people, how y'all doing? It's Bob Bagua of Comedy here. My name is Lafo Chetty Mokini. You know what I'm talking about? It's just for everybody to just chill. I'll see you all when I see you all. You know, don't touch it, just come on. He's coming. 32FM.

0: together.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
0: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
4: Shared meals like delicious jollof and chicken.
3: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofoha, eforivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
5: That's why we say let's go home. There's food at home.
6: Enjoy the taste of home with a newly improved Onga Chicken Flavor Cake.
7: The taste of home.
8: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
9: Ètò ìgbéyàwó láyé.
10: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
11: Kí ló ṣẹlẹ̀?
10: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
12: Ẹ ní
8: tòótọ́.
10: Ká ti sọ̀rọ̀ yá àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
10: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
8: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
13: Ọ́fíìsì wa wà ní Mọ́kọ́lá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
14: Gagaga.
15: Gamsi.
14: Gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù. Ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn. A rí pẹ̀lú àpẹẹrẹ ní Ganusi Aba Mixture. Àgbà ògùn. Amára sọjí. Ta fògidì ewé àtẹgbọ́sẹ̀. Yọ̀ lọ́tínú. Ganusi. Baraba wo dẹ̀mìrín tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé. Ganusi Aba Mixture ni ó gbẹlura. Bínú kú tínú ń kún gbòdògbòdò. Tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé. Torí kéríkà ara ń roni. Láti jókòó dìde fúyàwó àdàgíraṣẹ́. Ó ń rẹ sanra díẹ̀ díẹ̀ nu. Yá sàwárí egbògi Ganusi Aba Mixture. Bó o sì fẹ́ dalábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bọ́ba dẹrẹ alẹ́. Ganusi Aba Mixture ni ó gbẹlura. Ẹran rẹ ó sì lé kan sí lórí òkèlè. Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù. Mára fúyẹ́. Ganusi Aba Mixture lágbádé fún o. Tòbára ni ọgọ́ta ọdún. Tó tún gbọ́ ọmọdé níyàwó. Lára rẹ̀ tún ta kútúkútú. Irúfẹ́ Ganusi Aba Mixture ló gbẹlura. Ganusi Aba Mixture ó tún wà káàkiri ilé ìtajà ògùn àti lágbẹ́ni káríkárí. A sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ganusi Aba Mixture Faskani Nigeria Enterprises ló ṣe. Ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi Lagos Ibadan Expressway Mbadan ló wà. Telephone 08081689617 Ganusi lo karauta kebe.
16: Gagaga.
15: Ganusi.
17: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
18: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
17: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
18: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

Bíjà bá ń bẹ láàrin wa síra wa. Bàbá fílẹ̀ kó máa pẹ́ lẹ̀, a máa gbẹ́ ni. Ọkọ ṣẹ̀yàwó lánà mọ́ yóò ní àmọ́ wáyé. Ṣẹ̀yàwó mi ṣẹ̀mí lánà títí dàárọ̀ ni. Bó bá ti wá ń jẹ́ pé ó sì ń ṣe bí àná sò ní òun dẹ́jọ́ parí ẹ̀ láàrin ara yín. Ẹ má jò ó pẹ́ jù ńlẹ̀ débi tí ọgbọ́nkọ́gbọ́n ó tún á máa wọnú ọ̀rọ̀.

0: 09062 ọ̀rọ̀ màmá onífàánù ní mùsùlùmí
1: yìí.
0: Mo tún gbọ́ pọ́kùnrin yóò tí ì san owó báláǹsì ẹ̀ tí ó kù yìí yàn táwó bàbá ọlá ní mùsùlùmí tó gbowó fàánù tí ó lóun ó dá padà báyìí. Ẹnu 90,000 30,000 tó san níjọsìn náà ló sì tún san ti sìn tí ò sì kùn. Ojoojúmọ́ ni ìyá àgbàlagbà yìí máa ń pè tí máa tún fẹ́ ìbò lò wọ́n tún ti ṣe báyìí. Ẹgbẹ́ ẹ̀yìn tẹ́ ẹ bá mọ ọkùnrin tá à ń sọ yìí ní mùsùlùmí ló bí orí bíríìjì o níbẹ̀ yàn lọ̀nà mọ́sálà. Bàbá Ọlá Basiru Taofik Ọlálékan Basiru Taofik Ọlálékan ẹ̀ ń gbogbo ẹ̀ ń bá mọ̀ wọ́n ń bẹ̀ ń kó sọ fún wọn o pé kó dáwọ́ ìyá ìpadà kó dá 60,000 ìyá ìtókù kókó fún wọn kó wọ́nà kókó fún wọn. Ògbọ́ ẹ̀yìn tí ẹjọ́ lórí inú ogbó ọjà mùsùlùmí èé ṣe tó fi rí báyìí mo mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi láti ìgbà mo ti ń jẹ ọ̀rọ̀ ẹlẹ́nu. Tí ò sí ń tẹ́ ẹ lè ṣe ni ẹ̀yìn ni ẹ̀ ń darí ọjà ọ̀hún tí ò sí nǹkan tẹ́ ẹ lè bá a ṣe ni tí ìyá ìyó fi rówó ẹ̀ gbà. Ògbọ́ ẹ̀yìn tẹ́ ẹ lọ bá a bá a níjọ́ sí ẹ tún bá a pè é

torí àwọn ọmọ ìyá yìí náà ti ń dúndú pé dá o bó bá jẹ́ pé èyí tó wò ìyá àwọn ò fi ra sí lọ àwọn náà bóyá káwọn ó jọ lọ bára àwọn ọkùnrin sọkùnrin káwọn ó jọ dúró tira àwọn lọ́rùn yóò wọ àwọn òní jáde ẹ̀mí wá rọ̀ wọ́n pé kán má sí bẹ́ẹ̀ kán ní sùúrù kán jẹ́ kí a tún lọgun ẹ̀ fún díẹ̀ ó ní ntẹ́mi tó ń ṣe láàárọ̀ yìí ààfin ó dìjà kó má di ntẹ́wà máa wá jọ máa wọ ìyá àjà dínkù kú jọ máa sọra yín gírígbò ẹ ń bá ọmọkùnrin yìí ẹ bá sọ fún wọn kó ṣàtúnṣe kó tún ọmọlúàbí ara rẹ̀ sí láàárọ̀ yìí ó wá owó ìyá yìí kó má jò ó pẹ́ rárá gẹ́gẹ́ bí mo ti ń sọ̀rọ̀ lónìí kó wá owó ìyá yìí kókó fún wọn ẹ báláǹsì 60,000 tó kù kókó fún wọn ẹgbẹ́ bí tí ò bá pe ko yóò sálẹ̀ fẹ̀yìn fẹ́ lẹ́yìn gbogbo tí ò gbọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyá ńlá wọn kó 90,000 fún kó bá ń ra fáànù kinní sólà tí wọ́n máa ń lòun ṣùgbọ́n nígbà tó lóun ti ra ọ̀dà ọ̀dà ó ló wà lọ́dọ̀ òun nígbà tó yá ìyá lóun ò tiẹ̀ kó bóun ta kó kówó àwọn tó ti fẹ́ fowó ṣe nǹkan míì ó sì ra olóun ti tà á nígbà ìyá olóun ti tà á ǹjẹ́ kó wá kówó wá àti wá àtẹ̀yìn gbọ̀rọ̀ tó dórí ètò ló tó fi 30,000 sẹ́ǹdì sí ìyá òun títí wá dì sí ẹ̀ ó ti ń lọ bí ọ̀sẹ̀ mélòó báyìí ìyá ẹ̀ lóun ò tún sí ìgbọ́pọ̀ àwọn ògbọ́pọ̀ látọ̀dọ̀ ọkùnrin ẹ̀yin bàbá lọ́jà ẹ̀yin ìyá lọ́jà mùsùlùmí ẹ bá ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ ọkùnrin ẹ bá gbowó ìyá ẹ̀ jáde ọlọ́run ní tọ́jà mọ́ lórí ọlọ́run bá yóò mọ̀ dúró tì yẹn mọ́ bá ẹ bá ṣe lẹ́yìn náà ẹbí tí ò bá pe kó yóò fẹ̀yìn fẹ́ lẹ́yìn ìmọ̀ tún ṣe ń ṣètò lọ́ọ̀ ìmọ̀ tún ṣe rí kọ́ọ̀lù ìyá ọ̀hún pé ẹ mọ̀mọ̀ jẹ́ kí wọ́n yàn oúnjẹ gbé ẹ mọ̀mọ̀ jẹ́ wọ́n yàn oúnjẹ gbé òun ò sì fẹ́ káwọn ọmọ òun náà kán káwọn náà ti dúndú pé àwọn fẹ́ lọ bá níbi ṣọ́ọ̀bù ẹ̀ǹgà àwọn fẹ́ lọ bá bó ṣe ń dàyà àwọn láàmú àwọn fẹ́ lọ bá pé ká mọ̀ jẹ́ kí òun ò sì fẹ́ wọn ó lọ débi tí ó dìjà gbọ́nú ọjà ẹ̀yin ará ọjà mùsùlùmí ibi orí bíríìjì gbígbé yẹn ń lọ mọ́sálà níbi abáti kọjá ilé epo àkọ́kọ́ ntán ibẹ̀ tó sí ibẹ̀ ṣọ́ọ̀bù ẹ̀ wà tàfíìkì tí ń ṣe jẹnẹrétọ̀ ńbẹ̀ táwó bàbá ọ̀la

0: 09062 odometa 949. Aláwa ò fẹ́ kí ìjà ó wà ń bè kankan àfẹ́jà.
1: Àgbà tó ní sùúrù gbogbo gbólóde, sùúrù la fi ṣọkọ obìnrin.
0: 07055 odometa 949.

0: eja o dola lo gbori ategun kankankan. Ọlọ́run sànú wa pẹ̀lú ojú òpó láàárọ̀ yìí àwọn pé àìsá ilékò gbogbo ẹ̀ náà ní fíláṣì tó ráwọn míì náà ibi ìgbà tí gbogbo ẹ̀ ń jọ pé ó kàn ń taná yóò tún kú.
1: Ọmọ náà mìíràn láti tún wọn ká
0: òòrùn. Wàá jẹ́ pé ìyọ̀n fíláṣì náà lẹ́yìn tí gbogbo ẹ̀ dákun. Ẹ fi ọ̀nà lẹ̀ fáwọn tó fẹ́ pè ní tààrà ẹ jẹ́ wọn ó lè ráàyè wọlé. Àwọn fóònù ti ń taná náà ni wọ́n tún ń ṣẹ́jú pẹ́pẹ́pẹ́. Ẹ jẹ́ àfojú àwọn ojú òpó ńlẹ̀ fáwọn tó fẹ́ kọlù ní dàrẹ́ẹ̀tì. 09062-49-949 àti 07055-949. Tààrà ni wọ́n wọlé sórí ètò yìí. Èyí tó sì kẹtẹ̀ ní 08097-49. Ẹni ọ̀rọ̀ jọ ń ṣe bí ìjà láàrin yín òun tẹ́ fẹ́ kí a gbìyànjú gbègbésẹ̀ lórí ẹ̀ òun ni ẹ torí ẹ̀ pé.

0: Hello.
1: Ẹ ti wà ń bẹ káàárọ̀. Gbọ́ yín dáadáa, oyin o, ṣe é sunkún bí ẹ wà bí ẹ tún a pè. Ọ̀dà, wọ́n ń bọ̀ jẹ́ kí n dojú ọjà bá a bá ti ojú ọjà dé, ètò ọjà ọdọ́la yóò tẹ̀ wájú. Ẹ kú

lórí ọ̀rọ̀ àmọ̀là first ta ti ń polongo ti tó bí ìje ló báyìí ariwo rẹ o ti gba ogbo ogboro kankan kan ni ogbo adugbo lori internet amala fesi ni lotun ni losi ogbo e o di ojo satide ti nbo oko olohun oba amo to dupe ngba ti o ba fi dida e lojo satide ose ti nbo satide ti nbo ina ni august 29 Some of one in 22, Ingbo bad day on the 29, or Saturday Timbo Gaga. Ogbo, Emba Tira ticket here by Odi Inuo Bade Recreation Center. Embe ni Adama Singba, Emba da, Biog Bade Recreation Club, Gaga. Oh, my ba, oh, good, yes, yeah, and yeah. Ọjọ́ náà lágbà púpọ̀ púpọ̀ torí gbogbo àdúgbò gbò ló ni wọ́n ti àwọn èèyàn ti ń bọ̀. Ó tún tayọ ọlẹ̀ ìbàdàn gan gbogbo àwọn ìlú ibòmíì tó tún súnmọ́ ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kó ń pinlẹ̀ Ọ̀yọ́ gbọ̀ náà ti ń bọ̀. Àdó àmọ̀là àwàlà àmọ́ ṣe aṣẹ́lẹ̀sìn tọdún ìtúnrè. Ewa ti wa to tira ticket to ti wa won eh o gbo amala ta won kan ti o ko rora nu abo amala dudu amala funfun bo ba se fe si ni o jamala o taya

0: ká lọ̀rọ̀ jájọ́ wà láàrin ẹ̀yìn àti ẹ̀.
1: Hello.
0: Ẹ káàárọ̀.
1: Hello sir. Ẹ káàárọ̀.
0: Ta ló wà nbẹ̀?
1: Ẹ dákun. Àwa ni láti Alubàtá.
0: All right.
1: Ẹ dákun, èmi náà sára pípẹ́ níbi Àmàlàdé yín ni.
0: Ṣé bẹ́ẹ̀ láti ra tíkẹ́ẹ̀tì yín?
1: Àti ra tíkẹ́ẹ̀tì wa ní sẹ́ńtì lọ́wọ́ ni ẹ̀ mú
0: fún. Ó
1: bọ́yá.
0: Kò sí ìmọ̀ bóyá àǹfààní rẹ̀ ti sílẹ̀ báyìí tí mọ̀. Ẹ ṣàmọ̀ ẹ máa gbọ́ iléeṣẹ́ wa bọ̀. Ẹ má pè mí o, ẹ máa gbọ́ iléeṣẹ́ wa bọ̀ ni o. Ẹ máa gbọ́ rédíò yìí bọ̀. Ó lè jẹ́ títí kan tó dọjọ́ náà torí ọ̀fẹ́ rẹ̀ bá yọ àwọn aláṣẹ wò kéde ẹ̀.

0: gbogbo orí Facebook bẹ ti ń wò mí pátápátá ogbe mo rí àti gbogbo comment tẹ ń fi ilẹ̀ ńbẹ̀ lọ́tún lọ́sí àwọn ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì yìí fóònù mi ti fẹ́ ya àgbo ànáwó yẹta ẹ ló bàbá tíkẹ́ẹ̀tì ẹ bọ àwọn tíkẹ́ẹ̀tì ẹ bá ẹsà ẹ bá àwọn wá tíkẹ́ẹ̀tì kan ọlọ́run ó ṣàánú o Amala first ye in ti nfa bo ye o lagba
1: bele bele laye ile aye yi fele o
0: e mo gbagbe eto abo be lojo na yo lagba pupo amali kani o mo lero gbe a gbe dandan de be ara yi o le a gbe o sa yi re o awon osise eleto abo ta ti jo dasepo yo lagba awon osise eleto abo ati o ko lawon o ti ma para ro be ti won ma duro gogogo o ka to ko la ni
1: eni ani ko ki
0: e mo pe tai 2 fm e se nkan ki wa ji ka bo le ja se
1: eni aba be
0: awon osise leto lera na won wa ni kale lojo na
1: abu ko gaga o fe ki
0: je mi mo irorun lo ba de lori

Ṣùgbọ́ Ṣẹ́gun náà kí mi lórí Facebook Alhaji Mufta Ogunrin Demorindoti Adébáyọ̀ Tìmílẹ́yìn tí mo ní Ibrahim Sulaimo ẹ̀sìn wo láti Delta lọ́hún worí. Òkèdìran Bàbá Túnde Bàbá ẹ̀sìn wo ẹ̀sìn bàbá ẹ̀ ní Àmọ́lá First ọjọ́ náà ó lágbà àjọ wà ń bẹ̀ ni. Rasidat Adérìntọ́ lórí Facebook mélòó mo fẹ́ kí n bẹ̀ wọ́n yín. Ọmọlára Wùmí Princess Ọláìtàn Adéọlá ọmọ mi dáadáa ó ṣeun. Mo dúpẹ́ mo mọ̀ lórí bọ́ ti ń wò mí. Àìmọ́ mi náà éèbà àyá yìí ṣe dáadáa pọ̀. Màmá ológun Ṣúà ẹ ṣeun mọ́mì ẹ ṣe mo dúpẹ́. Màmá Adéọlá ológun Ṣúà ìyá yìí. Ẹnu mi dùn ìmọ̀ bá ti dúpẹ́ lọ́wọ́ yín gan náà ni. Gbogbo ìpọ̀pọ̀ sì sí ọjọ́ bí ti ń lọ lónìí yìí ọlọ́run bó mọ̀ bá sí. Ọ̀pọ̀ olóore àdáàdá tán ni. Ìyá yìí ṣe dáadáa bẹ́ẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ ń wò mí láàárọ̀ inú mi dùn sí màmá. Ẹni mọ̀ kúrò ẹni mọ̀ bàjẹ́. Bọ́mọ jìnà pẹ́

olùdáǹde wa wà láyé ó wà láyé ó wà láyé àwọn àmọ́ pé olùdá màmá kọrin yìí dáadáa èmi mọ̀ pé olùdáǹde mi wà láyé ó wà láyé síbẹ̀ o ẹni tí ń pa mí mọ́ kí tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn rárá bọ̀tà tilẹ̀ gbógun nípa agbára jíǹde o jésù kristi yóò gbà wá ọlọ́run ẹ̀mọ́ yóò gbà wá nípa agbára jíǹde rẹ ni nípa ipa rẹ nípa agbára rẹ yóò tu wá sílẹ yóò tu ẹni tó bá nílò ìtùnú yóò tù wọn nínú yẹ yóò dá ìkó lọ wá padà yóò ṣẹ gbogbo ogun yóò borí aninilára yẹ bẹẹni yóò gba agbára lọwọ ìkànìyàn yóò gbà wá lọwọ àṣedànù ó ní à ń lọ nínú ìwé onídàájọ yẹn náà nítorí àkókò ẹjẹ padà sínú bíbélì wa nínú ìwé onídàájọ orí kẹfà yẹn kí ni bíbélì wa sọ fún wa níbẹ ní ẹsẹ kẹfà àti ẹsẹ ìkeje lọsíwájú bẹyẹn bẹẹni ó sọ fún wa wípé ojú sì pọn israeli gidigidi nítorí àwọn ọmọ midiani gbogbo agbára pọn ni lójú gbogbo àṣà pọn ni lójú gbogbo irinṣẹ pọn ni lójú àti ìpọnjú ní orúkọ jésù kristo olùgbàlà bàbá ti nọbọ wọn bàbá bíná ló lò ní bàrà ni àwa ò mọ ohun tí a mọ ni pé a fẹ bọ ó agbára rẹ ká a ó máa lè ṣe iṣẹ o bàbá ayérayé agbára rẹ nìkan ṣoṣo ló ká ọba tó pín okun nìyà bàbá ayérayé ajẹwọ pé agbára rẹ ká ọba tó pín okun nìyà agbára rẹ ká ọlọrun ẹmí mímọ o jésù kristi ọmọ ọlọrun alaye yìí jésù kristi ọmọ dáfídì bàbá ayérayé ọlọrun ẹmí mímọ ọlọrun tó le tó ní gbogbo agbára jehova sabuati ológun ni olúwa olúwa ni orúkọ rẹ jésù kristi dìde nínú agbára rẹ dìde nínú ipa rẹ bàbá jehova bàbá.

inú ìfẹ́ rẹ̀ a gbọ́dọ̀ fẹ́ gan-gan-gan-gan-gan-gan bẹ́ẹ̀ni ọ̀rá máa kọ́rùbọ̀ sáì mọ̀ṣíkàbà a gbọ́dọ̀ pé kristi jésù yìí ní òtítọ́ nínú ọkàn kan nínú ìṣọ̀kan bẹ́ẹ̀ni bàbá mi màmá mi ẹ̀yìn ará mi nínú olúwa gbogbo èyí tẹ́ ò tí ìgbà ẹjọ́ ẹ gbà kristi yìí ẹ jẹ́ àgbà káṣu ohun wa pọ̀ káṣu ọmọ wa pọ̀ káṣu ìmọ̀ wa pọ̀ bàbá mi atamátàsé olórí ayé gbogbo amúnimádá olórí ogun bàbá mi ajagunṣẹ́gun ọ̀yìn ní kàbà súdà ìmọ̀ṣíkàbà gbogbo tó fẹ́ ká rìnrìn àjò asán láyé wọ́n fẹ́ kí israẹli rìnrìn àjò asán nígbà ayé àwọn ọmọ mídíánì yìí àti àwọn amálẹ́kì yìí bẹ́ẹ̀ ni ọlọ́run tó gbà wọ́n lọ́wọ́ àṣedànù ọlọ́run tó gbà wọ́n lọ́wọ́ aninilára ọlọ́run tó gbà wọ́n lọ́wọ́ abatẹnijẹ́ lórúkọ jésù kristi ọlọ́run tó fòpin sí àṣedànù ẹ̀yìn nira wàhálà àti ìdààmú bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣẹ̀ ọlọ́run dáríjì wọn ó gbé ẹnìkan dìde bàbá sẹ́ àní nínú ìdílé mẹ́ nínú ilé mẹ́ ibi àyíká mi àti àyídà mi ẹ̀yìn tó ọlọ́run yóò lò láti tù mí lára láti dá mi nídẹ̀ láti mú mi tẹ̀síwájú láti bọ́ lọ́wọ́ ogun lórúkọ jésù kristi olùgbàlà olúwa gbé dìde alágbára gbé dìde lọ bá pàdé lọ dáwọlé máa bá sọ̀rọ̀ fún ní ìṣúra ààyè ọlọ́run kan ṣoṣo kan náà ni òun ló fún dáfídì ní ìṣúra tó nílò lọ́gbọ́n tó nílò ní èyè yeyeyeyeyeyeyeyeye òun ló fún ní ìlépa ìgboyà ńlá jésù kristi òun ló darapọ̀ mọ́ ọwọ́ dáfídì òun ní irinṣẹ́ àti ohun èlò dáfídì owó bàbá mi ajá má fi tọkọ ṣe bàbá mi ọba tó milẹ̀ mọ́ ogun asíríà ọlọ́run tó ń jẹ́ mẹ́rin owó olórúkọ jésù kristi ọlọ́run ìyẹn ọlọ́run ọpẹ́ ọlọ́run agbára owó bàbá ayérayé lórúkọ jésù kristi olùgbàlà bàbá wà milẹ̀ mọ́ gbogbo aninilára wà milẹ̀ mọ́ gbogbo ìyọnu wà milẹ̀ mọ́ gbogbo gbogun mẹ́ bàbá mi ò ọba tí orogun gbogun mẹ́ lórúkọ jésù kristi gbé ogun mẹ́ nínú ayé wa nínú omi ara nínú ẹ̀jẹ̀ nínú agbárí nínú ṣàn nínú ẹ̀yọ ara ogun ìdílé gbogbo pẹpẹ ibi tá a ti rì mọ́lẹ̀ níbi tá ò lè fojú rí tó ń ṣiṣẹ́ ibi ní orílẹ̀-èdè wa gbogbo ibi tí ìjọba sátánì tó ti gbilẹ̀ gan-an gbogbo ibi tí ìjọba dánilóró ti gbilẹ̀ gan-an bàbá ayérayé ìjọba rẹ̀ dà bàbá ayérayé wá jọba jésù kristi wá jọba lẹ́kùnrẹ́rẹ́ wá jọba pẹ̀lú ìmọ́lẹ̀ wá jọba pẹ̀lú ìmọ́lẹ̀ wá jọba pẹ̀lú ìmọ́lẹ̀ wá jọba bàbá mi ọ̀rọ̀ lórúkọ jésù kristi ọ̀rọ̀ tó ń ṣiṣẹ́ ibi lórílẹ̀-èdè wa nínú ayé wa nínú ilé wa ní ìrìn àjò wa lẹ́nu iṣẹ́ wa ní àyíká wa ní àṣídá wa ní ìtòsí wa bàbá ayérayé ọlọ́run ọ̀rọ̀ gbé wọn mi alágbára gbé wọn mi ọmọ ọba gbé wọn mi jésù kristi ọmọ ọlọ́run gbé wọn mi lórúkọ jésù kristi ti nasareti jẹ́ kí ìka rẹ̀ kó jáde ọlọ́run ẹ̀mí mímọ́ kó kọ́ kó fi òpin sí gbogbo kó fi òtẹ̀lú gbogbo tó lòdì sí ìtẹ̀síwájú àti ayọ̀ nínú ayé wa ọlọ́run ẹ̀mí mọ́ níbi kásínísárì rí ìka rẹ̀ jẹ́ kí a ṣòdì sí ìwọ ọlọ́run gbogbo ẹni tó ohun tó tako ìwọ kristi àjínde jẹ́ kí wọ́n rí ìka rẹ̀ jẹ́ kí wọ́n rí ọwọ́ rẹ̀ jẹ́ kí wọ́n rí ọ nínú ìmọ́lẹ̀ jẹ́ kí wọ́n rí ọ nínú iná rẹ̀ jẹ́ kí wọ́n rí ọ lórí kẹ̀kẹ́ àìná rẹ̀ lórí kẹ̀kẹ́ ìṣin rẹ̀ jésù kristi ọmọ ọlọ́run alàyè òun ni ó ti yan ara rẹ̀ lógo ó sì tún yan ara rẹ̀ lógo you are glorified it and you will yet glorify it glorify yourself o lọ glorify yourself o lọ glorify yourself o lọ yan ara rẹ lógo ní orílẹ̀-èdè yìí nínú ayé wa níbi gbogbo orílẹ̀-èdè gbogbo tí a tẹ̀lú sí yan ara rẹ lógo bàbá gba ìjọba pátápátá lọ́wọ́ gbogbo tó tẹ tó tako àlàáfíà rẹ nínú ayé rẹ nínú ayé àwọn ọmọ rẹ torí pé o sọ pé àlàáfíà rẹ ló fi fún wa kìí ṣe bí ayé ṣe fi fún ni tí wọn gbà padà bàbá gbogbo tí ò jẹ ká ọkàn wa balẹ̀ láti sìn ọ ní òtítọ́ àti ní òdodo alágbára gíga lórúkọ jésù kristi gbogbo orí ìtẹ́ àti ìjọba bẹ́ẹ̀ bàbá mi àti ọlọ́run mi bọ́ọ̀lù wọn ìwọ ni àpáta ayérayé akọ́ nípa tirẹ̀ yìí kóhunkóhun tí o bá bọ́ọ̀lù yóò lọ lúlú ìwọ ọlọ́run olódùmarè jẹ́ kí ojú rẹ kó koro sí ìwọ ló ní ẹ̀mí gbogbo ènìyàn kọ́kọ́rọ́ ẹ̀mí gbogbo ẹni tó ń gbẹ̀mí lórílẹ̀-èdè wa ní àyíká wa nínú ìdílé kankan bàbá kọ́kọ́rọ́ rú ẹ̀mí àwọn níbẹ̀ tí ó sọnù ògo ni fún orúkọ rẹ ká tó tún pàdé mo tún ráyọ̀ láàrin iwájú ní orúkọ mi àlàáfíà pípé jésù kristi olúwa wa.

0: ni di ojo joko ti da lapo wa ki lo o ti wa nu awon o ti wa nu awon agbe ko mo de agbe ko mo de
1: akekeke ayayaya aketo
0: ki la ke e won ga ko mu be na o ka pa si oro after eh kini sele nu fe se won se laari o si ja ti ba o mo ti di reji
1: to fe yara le to ba je pe boya e wa lenu ise tabi ise ten si o fure of ele fun yin lati mo ba ballu man yo lo
0: wow
1: bayi ni sin bayi iko gbe ballu man united won tun ti jebure bayi o tori iko city o npa won tan bayi gbele ma yo meji idije abala abala koko ke tenu bodo sugbon o wa laarin iseju meji o din ni ogoji bayi eh iko city ti go ele keji
0: ferrari you see something say something
2: o to wa nbe ni wipe iko manchester united won fi han nkan ta ti mo tin so lori won lati ojo bi melo kan wipe ko si bi won se ni satawa itowo iya oni to won tori anfani kekeke ti won ri je ni sa to koja lori awon fese won se ti won gba o njo bi eni wipe o ti tan bayi labe san ko so lu ko ni manchester nkan kan na ni go mejeji ti won fi mi awon koju won nkan kan na lo ba de set piece ni Corsity ni won lo lati mi awon mejeje to wa ye ko mo Corsity dada lati nu dije championship ni south to koja e ri ni ri bi wi pe command so won pa wi pe yan mo bo se nlo awon ball to ni se pelu set piece won lo dada in fact nigba tan fi ma gba qualify mi fese won se to je ipele ase ka gba tan fi pada wa sinu dije league ile gesi nigba tan koju iko Middlesbrough ni final playoff championship bo se mi awon yi na irufe nkan bayi na fi mi awon nton de fi mi awon mejeje tan si mi koju iko Manchester United le ni ni in ti Corsity se fun iko man yu ninu fese won se yi o kin se nkan to le won mo nkan ti man yu se won overload the midfield iko Manchester United bo se so wi ki man yu ti awon midfield to njo bi eni wi pe iko yi wa ogbon kan da lati overload eni ki bo ba se ndi owo iko Manchester United lo wa rin bayi lo luko ni at ni isowo ti iko gbe won lu yi iko ye iko City ni won fi sare bo iko man yu won de tete rin bo yen gba lese kese ti osi ba de se gba bo won ti tete attack man yu kan ba de se gba won ti gbe bo yen won le long ball soke ona oke ni won fi le onjo bi eni wi pe awon agbabo lowo yin iko Manchester United isowo ti won fi defend the set piece ko work so won dey fit defend the awon ball tawon ele lesson na okay o nira fun won nkan ti won dey se yi en to ba fese won se olore sore ti iko man yu gba seyin koji iko gbe last iko gbe bolu AC Milan e ri pe rufe nkan bayi na ni iko AC Milan ni won se ti won fi fi ase iko Manchester United ni fese won se ti won gba kan boya oluko ni iko City wa joko o wo ifese won se yo wa lara nkan to fi sise mo ise fun iko man yu bo lowo e bayi kini fun mi ni rufe fese won se kan ti mo ri ni boya bi odun merin seyin nigbati iko Brentford ti won se se de sinu league legacy ba won na se ki iko kan mole tan sare mi won meji to di
0: wipe iko won ni
2: oloruko fun iko Arsenal ni fun ti o ba mo ti bi iko Brentford se de lodun enu kan to di wipe iko bi agbabolu Brentford won fi ya je iko Arsenal lodun na lodun to di wipe iko Arsenal pada wa lato weyin lati wa ri nkan kan se ifese won se bayi pelu bo se nlo yi mo wo bench iko man yu mi sure ki mo le re nikan ti mo le toka si wipe
0: o
2: ni nkan kan okay lẹyìn rashford ibo rashford fẹ wọlé láti wá play numa jẹde do no le wọlé láti wá change nǹkan bóyá máa lò sí 9 owó ti gbàjẹ sí aṣọ ògbábọ́ọ̀lù lẹ́ẹ̀kẹsàn náà bóyá máa lò sí 9 because matthews kan wà tí wọ́n lò sí 9
0: nínú ọ̀fẹ́ sẹ́wọ́n tẹ́lẹ̀
2: oúnjẹ bí ẹni pé máa dúró oúnjẹ bí ẹni pé máa dúró so èmi wo ni wo bi pe rárá ẹ mọ̀ pé in tó wulẹ̀ ṣe lọ tẹ́lẹ̀ kì í ṣe pé man u nífẹ̀ẹ́ kì í ṣe pé rashford nífẹ̀ẹ́ man u ló ṣe lọ ó mọ̀ pé world cup yìí ẹ̀ ni ló ṣe bá wọn fà póun fẹ́ lọ kò sẹ́ni tó máa fowó tí man u fúnlẹ̀ ta lọ sínú kọ barcelona àbí ta lọ sínú aston villa but tó fẹ́ lọ sínú díje fi ẹ̀yà àgbáyé ló ṣe gbàbẹ̀ lọ́bọ̀ níbi tọ́rọ̀ dé dúró báyìí mi máa wo ni wo bi wi pe ikọ̀ manchester united nínú fẹsẹ̀ wọn sẹ́ yìí wọ́n ti kan gí oyin wọ́n ti gugu eyin kò sí nǹkan bẹ́ẹ̀ ṣe mọ́ báyìí
0: okay jẹ́kidọ́nà ìyá gbogbo ẹ̀ ń sọ lọ́rọ̀ lẹ́ẹ̀kan kó tó di pé abẹ̀rẹ̀ ètò ni pé eléwo tún lélẹ̀ kí ni dọ́gbù ṣe lọ wájú fún ikọ̀ tó fi owó ibi tó fi ra joshua sassi lọ́wọ́ wájú lóòótọ́ akéǹgbà náà pé àgbákò mọ̀dé pé mà ṣe ọjà ara zaxi wà lórí níwájú bóyá confidence ò tí pọ̀ tó bẹ́ẹ̀ ni inú rashford pé ó ṣe padà darapọ̀ mọ́ ẹgbẹ́ ni fún gbogbo aláàrin tí dọ́gbù ṣe tó wọ́n sì tẹ́lẹ̀ end of last season lóòótọ́ láṣẹ láti accommodate sean náà fi tí dọ́gbù síwájú ni àbí why can't a dog go play left back kí sean wà lága kó lè jẹ́ pé irú rashford àyè tó kúkú láì gẹ́gẹ́ náà lọ dọ́gbù sí.
3: Olùkọ́ni iná ni òun náà la máa ríbu torí pé nǹkan tó tò kalẹ̀ iná lè fẹ́ rí pé bóyá ibẹ̀ náà la ṣe tiwa torí pé ẹni tó bá wò ìfẹsẹ̀wọnsẹ̀ ó máa rí pé lára àwọn tó jẹ́ standard player fún ikọ̀ Manchester United nínú ìfẹsẹ̀wọnsẹ̀ òun náà ni Patrick Dorgu torí pé gbogbo bí wọ́n ṣe ń lọ síwájú agbábọ́ọ̀lù ó ti gba yẹ́ lọ kà lélẹ̀ látàrí pé yẹ́sọ fẹ́ attack fẹ́ attack inter dẹ̀ rí ní sáà tó lọ nípa Patrick Dorgu lélẹ̀ pé agbábọ́ọ̀lù yìí ó wà lára àwọn tó fi jẹ́ pé kí wọ́n padà qualify fún ìdíje UEFA Champions League tá a bá gbàgbé torí pé àmì báyìí òun ló máa mú winning goal wá fún wọn tó máa gbá ṣọ́ọ̀tì

0: kò wá síbẹ̀ ọlọ́run kankan kọjá ká máa fi pẹ́tì ṣù mẹ́ka ká máa fi ṣe empowerment fọmọ ìlú ọjọ́ ọlẹ́yà àbítúnú àwẹ̀ kí ogun aráàlú wá jẹ́ wájú ìta wa a ṣe ń sin lọ́hún à ń lọ jábọ̀ à ń lọ débọ́ lọ́hún àtàyè kálukú ò ti máa kẹsàn wa rẹ̀. Ẹ ti jí present ẹ ti jí future èló ni feed tí ẹ̀gbọ́n wa ikọ́ sí ọ̀fà ó ní ìtumọ̀ ju sí tó ń bẹ ní state ẹlòmíì tó pẹ̀rẹ̀ gọ́vnà lọ. Eré aláìní tìjú. Ká bá rí pé kan méjì ká máa kúrò bí ìbàjẹ́ rẹ̀. Ká máa fáìlì ẹnu dé àmàlà sátọ̀dẹ̀ àpàdé lógun ọlọ́run. Ẹ ṣì lè wọ white wa torí ọbẹ̀. Gbẹ̀gìrì gan design lára aṣọ funfun. Hello. Ẹ kẹ́sàn-án. Ẹ sà. À ń gbọ́ yín sà o.
1: I'm going to go to the hospital.

0: tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Ẹyin fans mi,
4: it's okay.
3: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32FM 949 fẹ̀yìn ẹ̀
4: Asafu. It's okay.
5: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
6: Màá mi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
8: Àfojúsùn rẹ ni kó ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3,000,000, 3,000,000 àti 4,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọ iye ohun tó dára, wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, Orí-òkè-tẹ̀ntì Premier, Mọ́kọ́lá, ìlú Ìbàdàn. Substant Property, Òrùlé, Fòtẹ́.

àwọ̀ àwọn ojú òpó ti Facebook ǹjẹ́ a ní àwọn àtẹ̀jíṣẹ́ ìbéèrè tí àwọn èèyàn tún béèrè ní apá abẹ́ hàn.

ọṣẹ́ o ó ń dùn yún gbà létí 32 FM ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé àwa fíẹ̀

0: ẹnikala o ọtun oluwawo le ibadan oloye ewenje adegoroye igi adubi agbefagori tẹ ọmọ dida wa maa gun maa tẹ onisulo niyan keyi ọmọ sẹsẹ ẹni kọ ma jẹun bi eniri ọjà tẹgbẹ rẹ ń tà ni wọn gbé kalẹ lọọta ó ṣòwò gbéyàwó rẹrẹ ń bẹ ìgbìyànjú rẹ ni ètò wa maru orí tó gbé wáyé ma balọdọ ewenje adubi ọtun oluwawo le ibadan ni baba asalẹ lójú ọna òjẹ ìbàdàn láti òjẹ ẹlẹni ẹgbun ọkadà baba asalẹ ojú sọọsi ni ẹ ti sọkalẹ ẹ ti rí ọkọ mọ̀nà wọn gbàgàdàgbàgàdà ewenje adubi bẹ tàbí kẹpẹ wọn sórí 08033260141 olóyè ewenje adubi ọtun oluwawo le ibadan ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Rakun meji ru kale ewure tura se atari ajana kuta yo won modele idayaka loro pa di ti ka gbo safefe ka ma tan ra ni

ọmọ akíbọlá ṣe ní ìkẹwé òkò lára ajá kan ò sì ní jìn láyé kó jìn mọ́mọ́ olóńgbò lẹ́sẹ̀ káàlé ọmọ akíbọlá mo dé pẹ̀lú.

ọmọ akíbọ́lá kò lè bá wọn mọ́lẹ̀ tó ṣùgbọ́n. Ará àdúgbò yẹ ká lẹ́ o. Ará inú ilé yẹ ká lẹ́. Ẹ ń bọ̀ lè tó yí bá yín lálẹ́ yìí. Ló mọ́tò lọ́ba yín ni àbíbí. Tẹ́ ẹ ti ń ṣe fàájì tẹ́ ẹ ti ń sọ̀kan sọ méjì. Ká lẹ́.

Ojome John in you. Makiba Latio Man John the 29. Amala first. Chicken in white bay cale. Is that you did that you can't do you? Amala first. Gbogbo ẹ̀wọ̀n ẹ̀ tá a ti ń ṣe látẹ̀yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Eléyìí ẹ̀wọ̀ bíi yóò rú láńtà yóò tún fa ẹrù dání. Ní recreation ń sá bó ń bímọ ni. Bó pẹ̀dẹ̀pẹ̀dẹ̀ ti ń gbẹ̀hùn sáfẹ́fẹ́ nìkan nìyí pátá. Ọba Akíbọ́lá ẹ̀rí wọn live and direct ń jọ́nà. Bẹ́ẹ̀ ṣe ń rí wòlíì àgbà. Lẹ́rìí máa nǹkan báyìí tó ṣe pọ́ ga fíofío tí wọ́n pè ń Taiwo Obama. Àwọn yẹn ga láyé. Bẹ́ẹ̀ lẹ́rìí délé Akíbọ̀dé délé ìjẹ̀lẹ̀. Àti àtọ́jọ́bì nínú wa náà ẹ̀rí wọn ìyákílà ti ṣe bí ń pẹ́ ní ọ. Mary mi ni ọ Mary òjò tí ò rí lù. Ẹ̀rọ ọmọọṣẹ́ mi Ọláwálé Àrẹ̀mú Kẹ̀búyẹ̀ rí. Ìlé òkè lọ́la ò lẹ́nu. Èmi gangan fúnra mi myself. Ẹ̀rí mi live and direct. Ẹ̀rí bá àmọ̀tà. Bẹ́ẹ̀ ṣe rí bá àmọ̀tà ń dáná ẹ̀ tó pàdé bàbá àpòsù. Òpó àti ń gbọ̀n sáfẹ́fẹ́ nìkan nìyí pátá. Ẹ̀rí Paronto. Gbogbo pèdèpèdè ń kàn ní pátá lẹ́ẹ̀fojú kan jọ̀nà. Ẹgbà tíkẹ̀ẹ̀tì yẹn ra ẹgbẹ̀rún mẹ́ta péré ni. Jàmàlà bẹ́ẹ̀ bá sì tún gbégbá orókè àbí mo purọ́ ní èlé ọ̀. Gbégbá orókè yẹn lásán. Ẹjá jọ ṣẹ́ lálẹ̀ yìí kọ́ lọ bẹ́ẹ̀. Wọ́n láṣẹ kọ́lọ́bọ́ ní nbẹ lẹ́nu kọ́lọ́bọ́. Bẹ́ẹ̀ ran báyìí tọ́ka bá fẹnu sọ ẹnu ọká báyìí ní ikú sí o. Èmi àti yín ò ní ṣì rìn. Bẹ́ẹ̀ la ní ṣì jẹ. Áfà tí ó tora mọ́ pọ̀ lálẹ́. Ẹ̀yẹ lọ mọ pàdé mi lójú òpó Facebook. Mọ́ dá òtí ẹ̀. Orin tán ń pè lórí àwúrẹ́ bẹ́ẹ́. Èlé ò yàtọ̀ gédégbé sí Fuji. Orin tí wọ́n sì ń pè ń Fuji. Wọ́n ń bẹ̀ òun tún lọ yàtọ̀ sápàlà. Tọ́ bá tún débi àpàlà, àpàlà tún lọ yàtọ̀ sí Sakara. Sakara tún lẹ̀ yé. Òun tún yàtọ̀ sí Dòdó àti Ṣẹ̀kẹ̀rẹ̀. Ẹ bókiní yìí lójú òpó Facebook ẹjọ́ lọ bẹ́ẹ̀. Àwọn ìpolongo bó ti dé. Sọ̀rọ̀sọ̀rọ̀. Jẹ́ǹjá ọlálẹ̀ yìí tọ̀ bá já tán. Bí tí mo fi ní o jẹ́ǹjá ọlálẹ̀ yìí tọ̀ bá já tán. Tẹ́gbẹ́ kan bá pè ọ́. O ní ẹ pátì tàwọn rẹ̀ o. Ẹgbẹ́ onífìlàní o. Bàbá jẹ́ nìkan lọ gbé ọmọ ra pé pẹ́pẹ́ ṣẹ́ṣe pẹ́pẹ́ ṣẹ́ṣe. Nígbàgbọ́ ti ẹ̀ sì nípa ọ̀fẹ́ sanwó school fees ọmọ ṣé ń jìkan ti ń kú lọ 35,000. Bẹ́ẹ̀ gáàsì sì ti tún tán bí ètẹ́ fi ń dáná lé. Wọ́n náà fóònù àdáadá kan dáadáa kan ń jẹ́ ọ̀yìn àtọ́ fẹ́ ṣe skin rẹ̀ 30,000. Ó dè ló bá ná. Gbogbo owó tí mọ̀mọ́ ń ṣí fún àwọn ọmọ tí ì ju bí 70,000 lọ. Tọ́ bá ti lọ dẹ́gbẹ́ onífìlà lóhùn. Tó gbowó kan ti ń kú lọ. Tọ́ bá ti lọ inú ẹgbẹ́ mi. Ìyẹn ẹgbẹ́ onílàgidi ọgbọ́ ìfọtí látẹ̀yìn ọrùn rẹ ní fọ́. Torí pọ̀ kalẹ̀ gbanjí ń tẹ ọlọ́run tẹ́lẹ̀ àmọ́ torí pé bí ń pa ọ́. Bíìlì wọn bó ṣe yẹ o bíìlì wọn kálukú lọ́mọ bí ṣe ń lọ. Àwọn náà ní tí wọ́n ní lọ́kàn tí wọ́n fi jáde. Àbíbọ̀ náà bá débẹ̀ tí wọ́n ní kópò ládùúgbò wọn tí wọ́n kó lọ lé mi. Àmì ò ti mọ sílẹ̀ yẹ báyìí lóhun yá tó ń fi ṣe polongo òbò bóun bá kọ́kọ́ débẹ̀ kó wọn kó tóun kó. Iná bíìlì tí wọ́n ń gbọ̀ ṣe pẹ́ṣẹ̀ rẹ wọ́n gbé wá. Ọ̀tọ́ ṣe pẹ́ṣẹ̀ dáre náà ni máa jọ gbàǹkárọ̀ ọ̀pá mẹ́rin lọ́wọ́ wọn. Wọ́n ti gbàǹkárọ̀ ọ̀pá mẹ́rin tán tó bó yóò mọ ọlá tó làágùn sí àbójò pamọ́ ọlá. Ìyọ́kàn sọ singlet rẹ tó wọ ìwọ́ tó ọjọ́ pin ìyọ́kàn sọ di Kampala. Ìwọ́ tó ọjọ́ bẹ́ẹ̀ náà gba àwọn orin ẹ̀kẹ́ ìbú yóò ti wà lẹ́nu rẹ. Mi ò ní ọmọ bó lóṣèlú ṣe o. Àmọ́ mọ̀ jẹ́ ń gbọ́ pé wọ́n ṣe polongo òbò tán. Ọwọ́ amúfọ́nù kan wá gà ojú báyìí. Ẹ̀gbà tẹ̀ polówó ìbò fún pẹ́pẹ́sẹ́ àti pẹ́pẹ́sẹ́ o. Wọ́n tọ́ nǹkan lábọ̀ sọ̀rọ̀ ìwọ lọ ọjà. Ẹnìkan bá mi sọ nǹkan kan ìlú ọmọ mi. Lọ́sàn-án òní. Ibi báyìí báyìí la ti ń pè yín o, mo ní mo wà òkè. Mo sì fara ń sinmi lónìí, màmá wa kan ń sọjọ́ bí. Ní ẹjọ́ tó bíi 20 minutes ẹ pè mí ká jọ sọ̀rọ̀.
ba si jo soro lomo nabili jade ni leyin bili yo popo saleri yo ba ti jo so to wa oke o eh oni eni bayi na o pe yin mo ni ko ni mi ni jo ti olorun ni o gba lowo wa beni kan lo ba mo te sise ele omo mi se fi na gbe ni beyan lo ba won te fila beyan lo ba won te poster beyan lo ba won se big boy gbogbo eyan to ba won se yen ma ke bola ina wo ni an fi gbe pe ba won ba wole se wa mo ri be mo bi an ba wole ile ba si adada loju opo facebook mi o fe ko yamugun oloselu ma si so selu do selu etanu eh gba re le ma se gbe onilagidi o se pe iwo re gbe ta lategun ni won se maje odogun dode o maje obomo iya yin je o kaluku ni swagun lori igbesi aye re pe sabala e ni olo ni ababala bi e te ba tun wa je leaders of religion dede mira o ene kan lo ru ahan gbe lu kan e ja sare le ka ipolowo oja ololufe yin le ngbo eh laya samu e ko baba yen ke amo buru ti pe okan la bi eyan to bi meji ru e kan yonu afoku go re o yo ja ti kon la ni alaya bayi ni ba won sowo sako ni won be tu tia be piri ni won mo ba paro eh ta gbangba won mo ba won bewe ajilete o ma saka siriki o ma dogun do da won agbalagba o mo fi la odun bi ka mo de oda bi ko ye e se mi o olawon ba mi ni emi ti mo mede le rubo latorun eja le ka polowo oja ti meme ma ki bola to ba de kin to spell ire si yin le ti bi abidi olowe e ku kale ba ba wole barista ila tun fi sinu bo ba je li o ba tun te o bo ba si je nkan mi na ni e wo bi e ku kale

láti ẹ̀ka ìpolówó ọjà tá a ti lọ rí gbẹ́kẹ̀dẹ̀ ti mẹ̀mẹ́ èyí tẹ́ ń gbọ́ ni fújú megastar látọwọ́ alhaji general kọ́lẹ́ntì àyẹ̀lá kébé ń kwara ẹ̀yẹ̀rú ọ̀kẹ́ ọmọ apọ̀ lọ́jẹ̀ yàgòwò dáadáa tó bá papọ̀ mọ́ ti lè ṣẹ̀ wá agbo mọ́kànlá ti kù ṣẹ́jú mẹ́sàn-án ó kí yín ládùúgbò yìí lálẹ́ ilé ẹ̀kọ́ sí o ètò yín rèé láfẹ́fẹ́ o bẹ́ẹ̀ ètò wa rèé láfẹ́fẹ́ ètò ọkùnrin rèé láfẹ́fẹ́ ètò obìnrin rèé láfẹ́fẹ́ ètò eléyìí lápè ní torin tìlù ẹ̀tàtẹ́mẹ́ǹtì ọ̀wà ń bẹ àtọ̀rọ̀ tó ṣe dáadáa bẹ́ẹ̀ náà labala tá a ti máa fi lọ jẹ̀wọ̀ lẹ́yìn tá a máa mú wa lóni ṣàjẹ́ mo ń kí yín lẹ́ẹ̀kan sí i ètí mò ń sọ fún ọ̀ká tó lẹ́ẹ̀ka àpolówó ọjà ọba jẹ́ pé ẹgbẹ́ alápẹ̀rẹ̀ ló ń tẹ̀lé ọba gbọ́ wípé àwọn ẹgbẹ́ alátìmọ̀káṣà wọ́n ń ṣèpolongo ìbò ń bì kan lọ́sẹ̀lú wọ́n mọ tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe yé wọn o wọ́n wọ̀ kínní first ẹgbẹ́ alátìmọ̀káṣà lọ bí àwọn ẹgbẹ́ oníkínní o ọba lọ wọ́ lọ tó ọba pọ̀ gbàgbó létí rẹ ọ̀yọ́ ò ní o ní tó jẹ́ máa sọ bá ń fún ọ ni pé àtiwọ́tọ̀ ṣe pátì kankan ọ̀tẹ̀lẹ́gbẹ́ kankan òbólóṣèlú kankan dá nǹkan kankan

0: àwọn ẹ pọ lọjà àfi kóluwà ó bá wa bàbá láìdé láìdé.
1: Ẹgbẹ́ ẹ ti ẹ̀bí láìdé. Ìyẹn ni mo fẹ́ kó o dì mú. Mọ́jọ́rọ̀ òṣèlú wípé ìbò ń bọ̀ kọ́ sọ ìwọ àtìyàwó rẹ dọ̀tà ara yín o.
0: Bàbá ti ń dá.
1: Olóṣèlú mọ ohun tí wọ́n ń ṣe o. Tí wọ́n sì gbé dání yé wọn púpọ̀. Tí mo fi ní wọ́n mọ tí wọ́n ṣe pé tí wọ́n gbé dání yé wọn ni wípé. Ó rí pé bẹ́ẹ̀ nìkan bá dìbò nù wọn tó bá lulẹ̀ gbì. Àwọn èèyàn gbadẹ́ni owó lọ́wọ́ ẹ̀ tí wọ́n ò sì dìbò fún. Tí wọ́n lọ dì í fẹ́ lòmíì. Ó rí wípé ẹni tó dìbò tí ò wọlé òun kò lè pẹ́ 24 hours. Tọ́ bá ti announce ẹni tó wọlé yóò congrats ẹ̀. Àti wọ́n fẹ́ para rẹ̀ nítorí wọn nù. Mi ń jẹ́jẹ́ rẹ̀ ló kú wà tí máa wọ́n tọ́jú arúgbó ìlú Èbó ìlú o. Àwọn èèyàn sì tán wálé àwọn àgbà tíkẹ́ẹ̀tì ó lè ṣe federal honorable. Àmọ́ torí wípé gbogbo àwọn ẹbí rẹ̀ náà kanlẹ̀ wulẹ̀ gbádùn rẹ̀. Lọ́wọ́ tí wàá bá kọ́lẹ̀ wípé ibi ọ̀nà wò ń ṣeré.
0: Ènìyàn bá ń jẹ fọ́ọ̀sù
1: o. Wọ́n fa gòbe o. Wọ́n ìjọba tí wọ́n sì wà ní ìsìn gbọ́gbọ́ nǹkan ni wọ́n ti plan nílẹ̀ lórí ètò ìdìbò. Bàbá ní ibi tí wọ́n ti kọ́kọ́ ṣe accreditation láàárọ̀ o. Bí èèyàn 3000 ni wọ́n rẹ́jí fòókọ́lẹ̀ fẹ́tọ̀ ìdìbò ń bẹ̀ o. Ọba lọ fẹ́ sàbúradà káúdà òye wọn. Máa lọ́jú òpó Facebook iléeṣẹ́ wa lẹ́ẹ̀kan sí 32FM 94.9 fẹ́yìn ẹ̀. Ọmọ Akíbọ́lá lọ rèé bá ń ṣí ààrẹ níbẹ̀. Bọ́ bá ṣe ń ṣí ààrẹ lójú òpó Facebook náà ni ọmọ fi kọ́mẹ̀ntì ẹ bẹ̀. Bọ́ bá ti ń fi kọ́mẹ̀ntì bẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ láìkì ẹ̀. Bọ́ bá ṣe ń láìkì ẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ṣí ààrẹ. Ibi tó ti rí wípé politics jẹ́ ń dá òde bẹ̀. Bàbá gbọ́ tí wọ́n sọ wípé bá a ti wáyé páàrí láàrí o.

ẹ̀bùyẹ̀rì tó wà nínú ẹgbẹ́ kínní ọba tún pọ̀wọ́ lọ́wọ́ kẹ̀bùyẹ̀rì tán ó tún rìn wájú díẹ̀ ó rìn wájú díẹ̀ ó tún pe captain pitu kó o wá tún ní báyìí lọ́dọ̀ yín ẹ bá gbádí ẹ̀gùn iye tí ó yé ní òye máa lójú ọ̀pọ̀ youtube náà lọ́rọ̀ ìmọ̀ wò mí níbẹ̀ ètò tó ń gbọ́ yìí lálẹ́ yìí ètò eléyìí la pè ní torin tì mo forúkọ gbogbo lọ́gàá lọ́gàá nìkan nìyí pàtàkì yín o àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nìkan nìyí ọmọ akíbọ́lá kò sẹ́ni tí wọ́n fi kí yín níbẹ̀ ẹ dórí àwọn tá a jọ wà lẹ́nu iṣẹ́ lálẹ́ yìí àwọn bàbá security ni mo dórí àwọn bàbá tí wọ́n wà lẹ́nu olóró lẹ́nu gate lọ́hùn tẹ wá dórí bàbá àpọ́sù tẹ máa ń gbọ́ ètò ẹ̀ ní gbogbo àárọ̀ sunday wákàtí ẹ̀ rí bàbá dáadáa ni mò ń kí i lálẹ́ aṣíwájú rere mọ̀ ni atọ́mọ mi tó náà jẹ́ ògbóhùn sáfẹ́fẹ́ tó ń jẹ́ studio manager tó lò lóòtú ètò yìí orúkọ ẹ̀ ní ilé o mo tún wá ń fẹ́lẹ́ kí ọmọ mi white káàlẹ́ mo ṣe yín pẹ̀lẹ́ púpọ̀ o lọ́kùjọ́ mẹ́jọ lónìí o amọ́la fẹ́st ti kan ní wa yìí ẹni ọba ti wárí tó ti bá wa wéwò àmàlà mẹ́ yọmọ wípé ẹni tí mò ń ṣàlàyé fún yín yìí kọ̀ǹfàmù ni àbá àti wọ́n ní pé bẹ́ẹ̀ báyìí ra tíkẹ́ẹ̀tì yín ẹ̀tẹ̀ ra tẹ̀sà wá rà ń bí lọ́la o kò tí ì ju fún yín náà ń jọ monday bàbá ẹ̀rà fúnyàwó yẹn mú ìyàwó yẹn dání ìjọba níyàwó méjì mẹ́ta ẹ̀rà náà ó àníkẹ́ ẹ̀ ṣe pẹ́ tún jà.

ẹ gbọ́ kiní yìí lójú ọ̀pọ̀ Facebook ẹ jẹ́ ń rọwọ́ yín o. Wọ́n ti kiní sí bẹ́nu ẹ̀jẹ̀ rẹ. Tí bẹ́nu ẹ̀jẹ̀ rẹ ni ká pè ọkọ ọmọ tẹ recording fóònù. Wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú olóṣèlú o. Bá mú apply to Nigeria my country. Wọ́n rán mi sí wọn díẹ̀ lálẹ́ yìí sì gbọ́dọ̀ mọ́ bá wọn sọ. Bá a bá pè wọlé afẹ́kíra wa kú lé káàbọ̀ ni o, ọ̀rọ̀ politics kí mo gbé wá o. Àmọ́ mo rí pọ́ ti súnmọ́ wa dáadáa. Ìṣẹ́jú mẹ́ta ti kú ọ̀ lára aago mọ́kànlá lálẹ́ yìí. Ẹjẹ́ àjọ kà á síwájú kájọ gbádùn ẹ̀ dáadáa. Ọmọ tó o sì mọ̀ pé òtóbò ó dì. Ọmọ tara yín jẹ o, àwọn ìjọba já o. Mọ̀ ń bọ̀ ní gbogbo ara mo fi ń bọ̀ wẹ kú kalẹ̀.

0: ẹrẹ rẹ ń pa mi ìgbẹ́ni tó gbọ́wọ́ lọ́wọ́ olúkòndó ń jò ní wọ́n ti kọ́kọ́ ń gba gbogbo mọ́tò padà lọ́wọ́ àwọn olúkòndó ti ń gba mọ́tò wọn.
1: Ìgbà tó lọ́la tọ́mọ yín lọ́jọ́ ọ̀la.
0: A máa ń tí mo fẹ́ kẹ́ nìkan ọ̀kan mọ̀ lòdòdó.

sísí nǹkan méjì ti ń dà wá láàmú. olóṣèlú tó fẹ́ bá wa sọ̀rọ̀ yọ mẹ́tàndínlẹ̀ dání. àwa tó fẹ́ bá sọ̀rọ̀ náà àwa náà mọ owó báyìí pé ṣé kinní yìí kọ́ ráìdì wa lọ́jọ́ òní. látọ̀ wa mọ wo wípé eléyìí tó wọ̀n bá ráìdì wa ẹ̀ jẹ́ àjọ sọ̀rọ̀ kọ́rọ̀ òye wa. ìyẹn ni mo fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wọn mọ̀ dájú dájú. ìbọ̀wọ̀ ni ó dàbí ìbò tá a dì fún lẹ́ẹ̀t MK Abiola lọ́dún 1993 tí fi ń di June 12.

bọ́kàn mẹ́rin wà ní wípé ọlọ kéde ara rẹ̀ ń bì kan lu Èkó wípé òun ni ààrẹ ààrẹ bó. A máa dúpẹ́ Nàìjíríà. Ọlọ́run fẹ́ràn orílẹ̀-èdè yìí púpọ̀. Ìṣẹ́jú mẹ́wàá ti kúrò lára aago mọ́kànlá, mọ́ṣẹ́ nú dédé sí bí máa ń fún ọ lórí ọ̀rọ̀ òun. Ọba pè wọlé mọ́ sọ̀rọ̀ òṣèlú kankan gbọ́ tá à ń sọ fún ọ. Bọ́kàn ni àjọ yẹ̀ ẹ́ wò ni o. Ìkànnì eléyìí nìkan ní 3-2-FM 949. Ìkànnì adẹ́rìn pẹ̀kẹ́ òṣónú. Laughter House iléyìí tá a wà lórí òkè téńté Premier Mọ́kànlá Ńbàdàn. Ó lọ bẹ́ẹ̀ ni. Àwọn ọlọ́pàá yìí máa ṣe bá Brasa Idi Òṣùpá. Kàkà tọ́lọ́pàá ṣe rí tí mo rò pé sọ́yìn orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ ni lọ́dún kan fẹ́ ṣe léyá. Àwọn ara ẹran fún ọmọ ẹ máa mẹ́ran lọ ilé ẹ̀sọ́ fún ìyá yín pé èmi tó ti bá bí ó ṣe dá lọ o. Àmọ́ bá náà ọlọ́pàá náà dún ìfẹ́ dákọ̀ ọ̀nà àdúgbò mi ti náà dún. Mo rò pé wọ́n máa fi bẹ̀ẹ́ ṣe bí ojú sàn kankan mọ́ra wọn. Ọlọ́pàá bá ń béèrè rìsíìtì ẹran. Ẹran léyá. Àmọ́ àmì tí mo sì ní wọ́n máa mẹ́ran lọ lé ní èyí tí wọ́n bá lórí èèyàn rùn yóò ti yé yín. Wọ́n bá lórí èèyàn yún àṣà yóò ti yé ọmọ ìgboro. Àmọ́ ìyẹn sá pè mí lórí fóònù. Wọ́n ti gbàgbé pọ̀ àti pè mí gan-an sá ń gbárùkù gbadagbadagbadagbada. Ọlọ́pàá ń sọ fún pé wúbọ̀ yóò. Àwọn ọmọ náà ń sọ fún pé wúwà yóò. Wọ́n bá wọn kọ́ ọtí ẹ̀ mọ́ wá pé èyí tí wọ́n fi nọ́mbà rẹ̀ pè mí kí lọ ṣẹlẹ̀. Wọ́n láwọn kinní yìí. Wọ́n sọ bá máa gbófinró orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n láwọn kinní yìí. Kí lọ ṣẹlẹ̀ gbé fóònù fún ẹ̀rọ-asa wọn ní ẹ̀pẹ̀lẹ́ o. Àwọn ọmọ ìmẹ́ran lọ ni o. Mo ní lọ́dún ku ọ̀tún làwọn gbọ́dọ̀ mẹ́ran lọ náà ni. Sẹ́yìn náà lọ́wọ́ wọn ni wọ́n láwọn ọ̀nà àwọn béèrè lọ́wọ́ wọn ni pé ń bo wọ́n ti rí. Oníṣẹ́ rédíò 32FM àtàwọn rédíò tó kù wọ́n ti kéde láàárọ̀ ìpáwọn kan wá ẹran. Wọ́n ní rárá ẹ fún wọn lẹ́ran wọn ẹ jẹ́ wọ́n mọ́ mú lọ lé o. Èmi ni bàbá wọn báyìí báyìí báyìí ló kọ mí o. Àwọn làwọn wá ń bá wọn ṣeré ni pọ́ǹtì ní fèsì yín náà lójú wọn. Kò sídìí tó jẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ ju wípé wọ́n mọ̀ pípẹ́ ni tí ògbé ọ̀sán. Bí mọ́ dorí rédíò torí ti sọ fún ọmọ ni pé ẹ̀yin kàṣá wo oko àyà wọn. Bí wọn náà bá jẹ́ agbófinró tó wà ń jẹ́ ìdá. Ajá wọn bí dáadáa. Ẹ bá ní kéèsì ń gbà mí lọ́dọ̀ ọlọ́pàá tọ́lọ́pàá wá rí pé filẹ̀. Pé àwọn tí wọ́n wá yìí ó gbàgbó ẹni yìí fẹ́ fà ìdí ẹ̀. Ràìsítáì ni wọ́n fi máa dọ́gbọ́n fẹ́ máa bá sọ àwọn ọ̀rọ̀ káàtọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ ìṣe yanjú látọ̀dọ̀ ìyá yìí. Ìyáwó. Ó lè ti há sírú situation yẹn báyìí lọ́wọ́lọ́wọ́ yára rẹ̀ níbẹ̀rẹ̀ o. Sọ ní gbà mí bẹ bẹ́ẹ̀ yẹn bá ń bẹ lójú omi ọmọ dìmọ́ ràwé ọmọ dìmọ́ kinní kankan kan tí ò lè gbé ọrún. Àwọn bá a bá rẹ̀ ní ti ń ṣe dáadáa. Àwọn Akíbọ́lá gbogbo ògbà àti gbogbo àkókò ní mọ ṣàlàyé ẹ̀ fún mi. Àmọ́ tí mò ń bá ọ sọ lálẹ́ ó rí pé mo máa sọ fún ọpẹ́ entertainment program ni. Àmọ́ tó bá ti fọwọ́ tọ́ mi lọ́kàn gbọ́dọ̀ mọ́ ṣàlàyé ẹ̀ fún. Nígbà míì ń bẹ tí wọ́n mọ gbowó lójú títí owó tí wọ́n ń gbà lójú títí ń. Ọmọ àgbòrò ni wọ́n mọ kó fún ọmọ àgbòrò ètò ń bá wá já lágbájá ọkà já pàǹtì. Àwọn akubi náà ló ti hàn náà ṣe. Má ṣí àlójú ọ̀pọ̀ Facebook dáadáa. Ọmọ ajímẹ́kùn ló ń gbọ́ lẹ́ẹ̀kan náà. Ọmọ ajímẹ́ jẹ nǹkan tó léegun. Máa fi ìpín bọrí ẹ̀ ń kùtùkùtù. Níbo àti bo láàyèwò àtàyèwò. Lóòtí ní máa mọ̀ pọ́lọ́ wọn bá mi ní ṣe gbogbo ohun tí ń ṣe nínú iṣẹ́ rẹ̀. Amala first. Sátidé tí ń bọ̀ ni òní recreation ń sáàbò níbí. Wá ara tíkẹ́ẹ̀tì tọ̀dọ̀ ẹ. Ẹ kó jẹ́ àjọ rò papọ̀ níbẹ̀. Ọba ti débẹ̀ ìwọ bèrè ọmọṣẹ́ mi kẹ̀búyẹ̀rì. Ẹ̀bá ti arí kẹ̀búyẹ̀rì ni ọ̀gá yín kọ́. Wọ́n kọ́ máa rò kó bọ́yá Alhaji Boyega làwọn àlẹ́ ń dákọ àbí Kọ́lá Olóòtú àbí Alhaji Ọlálọ́mí àbí bàbá wa ológbòjò. Ẹ̀bá ti ní ọ̀gá yín tẹ́ ń béèrè lọ́wọ́ yín ni ọ̀gá yín láyìn àṣàmú.

gbọ́ lágbó lè tó ẹ̀. Gbogbo ohun tí bá ti ń jọjọ́ Friday. Látàgo mẹ́jọ alẹ́ dà ago mẹ́sàn-án àbọ̀. Yóò gbólórin wa nú studio ń bí live band ni tí wọ́n mọ kọ́tẹ́ mọ̀ wípé àwọn eléyìí kọ́ wọ́n mọ̀ wí. Máa bá ń tẹ́tí sí gbogbo ọjọ́ ìjímọ̀.

ọfàfà mi tún ti dé lálẹ̀ yìí ni sẹ́. Ọfàfà mi tún ti dé ọmọ àwọ̀lúmọ̀. Mbọ́fàfà bá ti pé gbanú gbọ́ ayé ó sì fohùn sẹ́nu kan. Ẹ̀rín kọjá lu àgbẹ̀ wá ń tàka. Ẹgbọ́ràn bàtàlẹ̀ gbọ́rí láyé ọmọ Akíbọ́lá tó bá wọn fọ ọkọ̀ pàjánàkú. Ọ̀rọ̀ ilé ayé yìí dàbí gámbù ni. Ẹni ọba jẹ tẹ́tẹ́ orí rẹ̀ lọ́ba ṣe èèyàn sì le ta tẹ́tẹ́ kó nítọ̀ wọ́n mọ̀ jẹ́ kọ́mọ wò pàíkó. Paludà báyìí ni wọ́n rọ kọ́ paludà báyìí ni wọ́n rà dá paludà báyìí ni wọ́n máa rà gbẹ̀dẹ́ lólúmọ̀ kọ́. Ayà yà yà yà ó ẹja lọ lórí nọ́mbà yìí gbé sókè.

0: ẹsí àìjẹ́ ìrọwọ́ yín bẹ̀. Wọ́n gbọ́dọ̀ gbàgbọ́ràn gẹ̀gẹ̀ láyé. Ẹ ọmọ Akíbọ́lá ká mọ̀ fọwọ́ ẹ̀ tìbí kan. Tíkẹ́ẹ̀tì yẹn kù ń bíbì bá.
1: Ó ní ilé apá ọ̀tún ẹ dẹ́wọ́ o.
0: Tíkẹ́ẹ̀tì Amala Festival.
1: Ó ní ilé apá
0: ọ̀tún. Ẹ rí bí gbogbo wá ó ṣe wà lórí stéèjì ń jọ́nà.
1: Ilé ká máa ṣe sí ilé.
0: Ẹ dẹ̀ ti mọ̀ wípé n tá a gbé lọ́wọ́ níkàn nìyí.
1: Ká máa jẹni sí wọ́n
0: wọ́n. Ó dúró rekete, ó dúró kànàbà. Alóòtó lẹ ànímọ̀ tún sọ sẹ́tọ́ bára tíkẹ́ẹ̀tì tó jàmàlà ó tún lè jàmàlà lásán. Fọ́bẹ̀ ẹgbẹ́ gidi ni wọ́n tẹ̀ fọ́ sórí àmàlà. Àmàlà white ló fẹ́ ni àmàlà suni. Gbọ́dọ̀ ẹ̀fọ́ lọ fẹ́ ni àbọ̀ fẹ́ ìwédú àti gbẹ̀gìrì. Ìwédú àti gbẹ̀gìrì yẹn yẹn ni Abula Johnson. Bóyá wá fẹ́ ẹ̀gúsí. Àbó ti ẹ̀ fẹ́ ilá àti gbẹ̀gìrì. Gbàgbẹ̀gìrì gbẹ̀wédú. Ó sì jómi ọbẹ̀ lásán lọ fẹ́ ni. Ẹja kíká jẹ́ ni àbẹ́já aláhàn. Àbọ̀ láìkì ẹja sáwọ̀ láìkì pọ̀nmọ́ àbọ̀ láìkì kíná ń porúkọ ẹ̀ àsọ́tẹ̀ẹ̀dì tínú ẹran. Gba tíkẹ́ẹ̀tì yẹn ni. Gbẹ̀rún mẹ́ta péré ni kò wọ́n o. Wọ́n kan fúnra rẹ̀ wò bọ́ bá fẹ́ jókòó ní búkà àti ẹ̀jẹun kọ́ ọmọ bó ṣe wà sí.

0: Hello.
1: Hello,
2: Kale.
1: Eba Kale.
2: Yes, sir.
1: O kon yin ati bole tin ba wa soro.
2: Olorun to yin are mu lati wo.
1: Se wa dada.
2: Adupe Olorun.
1: Gbogbo le nko o.
2: Lati ala wa.
1: Aku weekend e ngbo wa ketekete ni wo.
2: Ben.
1: Oba Abdulrasheed Teluwa nko o.
2: Lati ala wa so.
1: E ba nki baba la fin koni re yin o. Oda ko mejila ka to dide nle o.
2: Oda ko.
1: To ba de ti ya nisin a lo nu saje. Se ti gbo.
2: Lo so asa.
1: Se ma jan pe yin saje.
2: Amo.
1: Ah, daddy yin o si me.
2: O si le.
1: Ah, Olorun so mo de laye atalafia. E gbo lale e wa salaye fun. E se o. Hello.
3: Hello.
1: E ka le o. Emi re.
3: Adelegbe ran ni aye okure si ogbo.
1: Ami Olorun.
3: Ijo ara lo mo wa.
1: Ami Olorun.
3: Loju won bayara la ke so oro re oni jela la la.
1: Ami ateyin ran.
3: Agbo pe.
1: Ami Olorun.
3: From America.
1: Ami.
3: O so London.
1: Ami Olorun.
3: Ari o fi yan gan. Lo ni dori eru.
1: Ami ya Robbi.
3: Na be ton so ana wa pelu e.
1: Esun.
3: Sababi
1: ti le aye o irojumo. Hello.
4: Oluko wa.
1: E ma ka le.
4: Ale ku eto.
1: Aje aduke ko yi.
4: Aje aduke ni o.
1: Se wa rada. Ami Olorun. Gbogbo le nko o.
4: Adupe o.
1: Aku weekend ba.
4: E le ma so o.
1: Ami Olorun opo e la se laye o. Ami ami ami.
4: E ma de to.
5: Ilu yo won to ta je bi le la ito. Kiroju.
1: Hello.
3: Hello. Hello ma kirola.
1: E ma ka le. Se wa dada. Gbogbo le nko o. Ejalo. Hello.
6: E
1: ma kale ma.
6: Yes sir. Eri kan temi ni ba se lati agbokojo.
1: Se wa dada.
6: Ma wa
1: ke. Se like ba lujo ise nlo abi ayo.
6: I'm not going to be able to do it.
1: Bẹ́ẹ̀dẹ̀ lójú òpó Instagram and wa náà gbogbo ẹ̀ mọ́lẹ̀ ní rokoṣo gangan. Hello.
7: Hello. Ẹ kalẹ̀.
1: Ẹ mà kalẹ̀.
7: Ẹ kò wá bá yín kẹ́.
1: Èmi mà rí lu yìí.
7: Ẹ kú ètò.
1: Ọlọ́run ní sọ mi ìrówó gbọ́dẹ́ o.
7: Ẹ hàn mọ́ ṣe o.
1: Àmì Ọlọ́run àtẹ̀yìn náà. Ta ló ń bá wa sùn?
7: Yẹ́rì Zẹ́ẹ̀tì ni látọjọ́.
1: Ìyá dáadáa ṣe é wa pa mà.
7: A mọ̀ wá pa
1: o. Ẹ̀rọ ọdẹ ago méjìlá ká tó dìde ńlẹ̀ o. Tá a bá ti ṣe tán nìsín láàmú lọ ní ṣàjẹ́.
7: Àwa náà sì mọ.
1: Ṣé ẹ mọ jẹ́ pé ìṣàjẹ́?
7: Àbá yín bọ̀.
1: Ṣé ẹ mọ jẹ́ pé ìṣàjẹ́?
7: Ọ̀tọ̀. Ìgbà tá ìta àlejò.
1: Ó ti tán. Hello.
8: Ilé ẹ̀ka alẹ́ o.
1: Ẹ mà ká alẹ́.
8: Ẹ kú ètò.
1: Ọlọ́run kú ètò ẹ̀. Hello.
8: Hello,
1: ta ló ń bá wa sọ̀rọ̀ yìí mà.
8: Mọ́mí owó ṣe é ní láti igbó olóyin.
1: Mọ́mí owó ṣe é ní láti igbó olóyin. Ṣé ẹ wà dáadáa? Hello. Ọ̀dà kò ní bàjẹ́ ṣé wọn. Bá máa mú mèrèǹgè. Àwa ti á pò nú omi ìyọ́ yìí. A máa wo ibi tá a máa gbà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kí n fún yín láwọn ọwọ́ àgbà kan. Yóò mara ṣe yági nínú ilé. Hello.
9: Hello.
1: Ẹ máa ká alẹ́.
9: Ẹ ká alẹ́ kú ètò.
1: Ọlọ́run kú ètò ẹ o.
9: Àgbádùn ni o.
1: Ọlọ́run ni o. Ó kọ yín àti bọ́lẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ yìí.
9: Ìyá àfin Ayilára ni o.
1: Láti.
9: Akódú Apẹ̀tẹ.
1: Kò ní bàjẹ́ fún yín mà.
9: Oo.
1: A lọ nù ṣàjẹ́ o. Ṣé tẹ̀lé wa débẹ̀?
9: A tẹ̀lé yín débẹ̀ lágbára Ọlọ́run.
1: Débi ṣàjẹ́ yẹn.
9: bẹẹni a n bá yín lọ a wà pẹ̀lú yín lábùgbọ́ ti bẹ̀rẹ̀
1: ẹ sì bá mi mbẹ̀
9: agbára ọlọ́run ìṣàlá o
1: ẹ rí fíìmù rẹ́kọ̀dù yìí ọgbọ́n inú rẹ́kọ̀dù tó polongo ra wà láàjì Abdulrasheed Ayedèmí Yọ̀wò ní Fuji. Hello. Ẹ̀ka alẹ́ o. Ọlọ́run kó ètò ẹ̀.
0: Ọlọ́run fún yín ṣe.
1: Àmì ọlọ́run ó kọ́ yín.
0: Orúkọ mi Taofik Anikun Latagbẹ́jẹ́.
1: Ṣé ẹ wà dáadáa gbogbo ilé ń kọ́ o.
0: Gbogbo ilé wà.
1: Kò ní bàjẹ́.
0: Kódà ga àwa ti ẹ̀ kọ́nẹ́tì MP ní ta fún tata ń gbọ́ ní agbẹ́jẹ́ rere ní agbẹ́ ní Ìbàdàn.
1: Ẹ sọ bọ́lọ̀.
0: Wàlẹ́ ẹ̀ kọ́nẹ́tì bí wàá tà sí pàtí àti gbọ́ prógámù yìí.
1: Ẹ wá ń kó sí yín la.
0: À ń gbọ́ gidigidi.
1: Àní ẹ mọ kó pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ ìkòlé pẹ́tà kòlé pẹ́tà fi lọ nù sàjẹ́ ẹ mọ wo fíìmù bọ̀.
0: A jọ gbọ́ kọ́ra gan ọlọ́mọ fún yín sí.
1: Àmì ẹ mọ wo fíìmù.
0: Àwọn agánbọ̀ ara ti kẹ́ àmọ́ ara ti kẹ́ ti
1: àwọn ará ti wà lọ. Ẹ wá rà.
0: Àbí márùn náà máa.
1: Àní ẹ wá rà sẹ́ ẹ wá rà ẹ mọ bọ̀ mọ́ retí.
0: A jì yà fọ́tò gan jẹ́rẹ̀.
1: Ẹ mọ wọrí.
0: Àbí tó lọ.

kakọ ò ní ṣẹ̀ mí. Ọba ti ń di gbogbo ọjọ́ Sátidé báyìí lálẹ́. Àwọn ti wà yìí mọ̀ gọ̀.

0: wọ́n gbàgbé bí mo ṣe sọ fún ọ.
1: wọ́n wá fẹ́ máa ṣe.
0: ń bọ̀ bá ti dé mọ́kọ́lá níbi under bridge yẹn. èyí ò fèsì bí èèpọ̀ ń bọ̀ lọ́nà sango ń bí ni o. ọlọ́kadà tó ọba ti rí ń bẹ̀ sọ wípọ̀ ń lọ sí laughter house. wọ́n mọ̀ gbé ọbọ̀ nílé-iṣẹ́ ọ̀dọ̀ wa ń bi tíkẹ́ẹ̀tì ń bẹ ńlẹ̀ fún àmàlà fẹ́s. ta fẹ́ ṣe lọ́ndì 29 August 2026. àgọ́ mẹ́wàá àárọ̀ ní gbogbo dédé náà ó ti bẹ̀rẹ̀ o. ní recreation ẹ sáàbò ń bí báyìí. bọ́ wa lọ́la ó rí tíkẹ́ẹ̀tì. bọ́ wa ń jọ Monday ó rí tíkẹ́ẹ̀tì. títí tó fi dijọ́ náà bó o tún jí wá bí láàárọ̀ ọjọ́ náà yányá. ó rí tíkẹ́ẹ̀tì o gbogbo ẹni ọba sì ti ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́. gbọ́n mi dáadáa ó kópa nú àwọn tí ó jẹ ká. ó jẹ àmàlà àmàlà náà ẹ̀tọ́ já hàn sẹ́nu sọ wọ́n mọ̀ bí ó pé sọ ń pátún ẹ̀ tó ni mọ̀ ń pátún ẹ̀. ẹyin ẹ pì yẹn sókè ọdẹ ò lè mú yín. yaba ní station wo lẹ ń gbọ ẹ ní 32 FM ni. rédíò yìí àtàwọn rédíò tó kù. sáwà àti wọn.
1: àbúrò tí o ní sọ̀rọ̀.
0: ayé ajá lọ ní òǹsàjẹ tíá.
1: táyé múnimúni tó wá burú tó ọ̀dálẹ̀ òsì o.
0: 07055 09 4 9 0705 09 4 9 0809 7 09 4 9 0809 7 09 4 9 mo ṣílẹ̀kùn ṣàjẹta lẹ ilé ọlọ́run ọ̀rọ̀ ti jáde àṣẹ ọ̀rọ̀ amúlẹ̀ kan náà ni. Hello,
2: ẹkùn bàbá yín.
0: Ẹ mọ̀ ká lẹ̀.
2: Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹkùn bàbá yín kẹ.
0: Lọ́wọ́ kan ọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ mi ni. Ọ̀dọ̀ yín wá láṣẹ yẹn ti wáṣẹ́ wa dáadáa mà.
2: A mọ̀ wà dáadáa.
0: Gbogbo ilé ń kọ́.
2: A wà dáadáa o.
0: Ẹ ti sanra.
2: A ti sanra.
0: Ẹ wá jókòó sórí iṣẹ́ àbórí bẹ́ẹ̀dì.
2: Àwọn ìbẹ́ẹ̀dì la wà ọbẹ̀ ń gbẹ̀gẹ́ ọmọ tí ń pè wá.
0: Ẹyin nìkan.
2: Èmi nìkan ni.
0: Ẹ wá kun powder.
2: A kun powder.
0: Màmá yìí.
2: À ń jẹ́ water mi lọ.
0: Màmá yìí. Ẹ jẹ́ kùkúmbà.
2: À ń jọ gẹ̀gẹ̀ náà.
0: Màmá
2: yìí.
0: Màmá yìí. Bá ṣíà dáadáa.

0: 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 9 Hello. Ọlọ́run kú ètò ẹ̀dá ní bá wa sọ̀rọ̀ yìí o.
1: Alágbàdé alágbàdo ni.
0: Ìyá yìí.
1: Ọmọ yìí.
0: Bàbá.
1: Bàbádà. Ọkọ mi ń bẹ̀.
0: Àwọn dà.
1: Ọbẹ̀ tí a bà.
0: Aláwọ̀n wá dà.
1: Rọ́kẹ̀.
0: Wọ ìyá ìfì mi lẹ̀, òun wá ìmẹ̀, òun wá ìmẹ̀. Okay now. Hello. Egale. Say what are
2: you? I'm not
0: feeling
2: well.
0: You go. For
2: me.
0: Hello.
3: Hello.
0: Ekale.
3: Ekale, mo pe na me te bi ta e ko lo. Ele ti mo ti mama yin mo pe yin.
0: Oya mo gbo yin sa, se wa rara.
3: Wa rara. Ibi ta ti gbe bi si ta e gan.
0: Ah.
3: Oda gan, awon ma te kun gbo radio la gbo le won tan wa.
0: Awon ma te kun.
3: Awon yin kila n gbo.
0: E de so fun. Hello sir, hello sir.
3: Wọ́n ń gbọ́ púgàwẹ̀ ń gbọ́ súnmọ́ wa.
0: Táwọn àmọ̀tẹ́kùn wa lẹ́gbẹ̀ẹ́ yín àbí ẹ ti lọ.
3: Wọ́n ẹsẹ̀ lọ ní ìṣe ni.
0: Ẹ sọ fún apẹ́ta.
3: Ìbí ti ẹ lọ ní ìwẹ̀.
0: Àní ẹ sọ fún apẹ́ta tútù FM lẹ́ ń gbọ́ lọ́wọ́.
3: Ẹni tó tiẹ̀ lídìí wọn, ó jẹ́ yẹn yín tún mọ́ yìí.
0: Ta tún ni.
3: Wọ́n pè ní gbọ̀ngàn jẹ́ra o.
0: Bàbá yìí kò ní bàjẹ́. Ẹ ṣé o.

0: Hello.
1: Taya Samu.
2: Bye-bye. Bye-bye. Hello. Oh my God.
3: Hello. Láti akóódó àpẹtẹ.
2: Ṣé wà dáadáa? Kí ni ẹ̀jì?
3: Ẹ̀jì ni 65. Bẹ́ẹ̀ ni, ẹ bá wa fi ìsúsì sí. A nídìí pípọ̀ látún jù.
2: Ẹ máa gbọ́ tí mo fẹ́ bèrè lọ́wọ́ yín. Dádì dà?
3: Dádì ti lọ.
2: Síbo Èkó?
3: Ó ti lọ sinmi.
2: Látọdún mélòó? Ó ti tọdún mélòó?
3: Láti ọdún mélòó? Láti 15 years sípò yìí.
2: Lẹ wá dáwà.
3: Bẹ́ẹ̀ ni pẹ̀lú Ọlọ́run, mo wà pẹ̀lú Ọlọ́run látara Ọlọ́run.
2: Tí ẹ jáyé rúra kankan.
3: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Adúpẹ́ kí mo bèrè, mọ́lẹ̀ ẹ jáyé rúra rárá.
3: Kí la fẹ́ bọ́lọ̀ ń fà?
2: Ṣíwàlà, ní dáàmú.
3: Bọ́lọ̀ ṣe kọ́ ni.
2: Ẹ ṣeun ma. 0809 7 9 4 9. Lójú òpó Facebook 32 FM 94.9. Ṣíàrẹ̀ ńbẹ̀ dáadáa o, ìrànwẹ̀ a ti wà ní 6 minutes to 12. Wọ́n bá ń tó kù lẹ́yìn náà lájọ fi ṣàgbéjẹ ara mọ́ra wọn. Ṣàjà yẹn dẹ̀ ti ń kó sí yẹn lára o, ìyá yìí náà ti dá dúró. Hello.
4: Hello.
2: Ẹ kaalẹ̀.
4: Ṣàmú ọmọláyọ.
2: Mo ń gbọ́ yín sà. Madam da.
4: O ti sùn.
2: Wọ́n ti ṣe kí ni?
4: O ti sùn.
2: Kí ni ó ṣẹlẹ̀ kan tó sùn? Ẹyí rédíò yín yẹn lẹ̀ sà.
4: Àbùsùn kankan láti mẹ́ sùn.
2: Sá. Hello. Ọlọ́run kó ètò ẹ̀ ó kọ yín.
4: Àṣírí gẹ̀rígẹ̀rí láti gbé ọ̀la.
2: Ṣé wà dáadáa, Madam da?
4: Dáadáa ni, Madam travel.
2: Lọ síbo?
4: Ọlọ́ Èkó.
2: Láti gbà wo?
4: Wọ́n ṣe lọ bóyá bí ìgbẹ́ ló sáré lọ ṣe nǹkan pa.
2: Ìjọ wo ni wọ́n dé?
4: Ọmọ tó dé bí ọ̀tún la fi jọ́ mi lò pàpà.
2: Inú kan dé bí jọ Monday àbí Tuesday.
4: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n dè bá yẹn láyọ̀ àtàlàáfíà.
4: Àmì ẹ kú ètò wa.
2: Kán tó lọ ẹ fàdúrà sìn wọ́n lọ àbí?
4: Bẹ́ẹ̀ni.
2: Tába tó dé ẹ ń gbàdúrà fún wọn.
4: Bẹ́ẹ̀ni, a tún ṣàdúrà.
2: Oṣù àlà. Ẹ̀yin nìkan lẹ dá wà báyìí.
4: Bẹ́ẹ̀ni, mi nìkan mò ń dá gbọ̀.
2: Ọlọ́run ọba ń dúró tì. Ẹ jẹ́ ń gbà pé èèyàn méjì péré sí. A tètè máa lọ inú ṣàjẹ yìí lálẹ́ alẹ́ o. Hello. Ẹ ká alẹ́.
5: Hello.
2: Ẹ ká alẹ́ o.
5: Ẹ ká alẹ́.
2: Orúkọ yín àti ibo lẹ ti ń bá mi sọ̀rọ̀.
5: Hello.

0: Oluwawa, mo pàṣẹ. Ọlọ́run ó gbẹ̀san. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. In the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà. Ẹ kó àwọn nǹkan tó bá wà ń bẹ̀ yẹn wọlé.
1: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel. Mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdámẹ́wàá pé ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn, mo sanwọ́ March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láti àyẹn, Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹ̀yàn gbé. So gbogbo bí mo ṣe ń san ìdámẹ́wàá, Ọlọ́run ń dá padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀rí mi nìyẹn.
2: Ẹ̀kẹ́ hallelujah. Ṣẹ̀rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọ̀rọ̀. Once you are obedient, ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ tí ẹ sì gbọ́rọ̀, ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde, wọ́n máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Are Musanli láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ni náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ sí hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, màá tó padà tún mú sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn, mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ programu bàbá, wọ́n wá sọ pé àwọn wo la à ń expect lórí òkè nínú programu tá a ṣe ní last minute pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last minute tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé báwọn sọ pé credit láti ní wá ní ogun tó wà lára rẹ wọn ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sá ṣáàgì ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pè pé mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé bí ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ ìmúlẹ̀ mo ní mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ
0: láti bá mo ti dá iye pé ká sí lórí tó tó bẹ́yẹn
1: wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dá
0: iye
1: pẹ̀tẹ̀ orí òkè lánàá bàbá ìpanu ẹ̀ tí ó sùn yìí heavy gan.
2: Àjọjà mẹ́tẹ́dí sọ́ọ̀tì so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Bẹ́ẹ̀ bá gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbí mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún ọdún márùn-ún. Mo wá jáde. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá
1: gbàdúrà.
0: Bẹ́ẹ̀ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Ohun tí ọmọ mi bímọ. Wọ́n ní ká mú kan, mo wá mi kàn mọ̀ pé pampasì tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà fún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ̀dìdì kí Alleluia.
2: Alleluia.
1: Màmá láwọn mọ̀ pé pampasì táwọn kó lánípọ̀.
0: Pampasì yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣáà mú pé gbogbo wọn ló ń lo pampasì. Mo bá kó pampasì lórí igbá mi, mo dì sí Lailonberg, mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pọ̀mọ̀ mi kan wà, kó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe é. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní kúlà yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yí tó ń wọ́mọ lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.

0: fọgbà ẹgbà. Olúwa wa, mo wọnú ẹ̀mí mímọ́ tí ọ, mo fi ohun olúwa sọ tẹ́lẹ̀, ohun rere ńlá ńlá tó jẹ́ tiẹ̀ tí àwọn ọ̀tá dì mọ́wọ́, ó yá gbà padà, gbà padà, gbà ayọ̀ rẹ, gbà owó, gbà ọmọ, gbà àlàáfíà, gbà ire, gbà ayọ̀, gbà ire. Àwọn kan lóyún kò yọ, ẹ̀mí olúwa ló sọ fún mi bẹ́ẹ̀, rialẹ́ akabadu ni ṣíríà, oyún yẹn ò yọ. Ṣé ló parẹ́ mọ́ wọn nínú? Mo gbàdúrà ẹni de oyún mọ́ ẹ nínú. Àwọn ìka tí wọ́n de oyún mọ́ ẹ nínú, tí wọ́n fọwọ́ sọ̀yà pé àwọn oníjó orí gbẹ́jọ́, ẹ̀mí wọn kò lọ sí. Oyún orere tí wọ́n náà ní tó dàbí pé wọ́n fọwọ́ òkùnkù kan. Àwọn kan ní oyún ilé kíkọ́, àwọn kan ní oyún kọ́mpìnì tó fẹ́ dálẹ̀. But all these things have been suppressed and tied inside of them. And when to the idea company,
1: look at them at the company idea.
0: O kuku rise.
1: If you cannot be.
0: Mo lu agogo. Gbogbo rere to ni lokun.
1: Every good thing you can see.
0: O ma rise. O ma rise. O ma rise. O ma rise. O ma rise. O ma rise. O ma rise. E gba adu eleyi.
1: Praise this prayer.
0: Eleyi lagbara. Idajo ti won se ninu okuku.
1: That judgment is darkness.
0: To le alaanu lalara. Olúwa tú ìdájọ́ náà ká. Eléyìí ní ìdí ìgboyà. Ìdájọ́ ìbí níbi tí wọ́n ti gbọ́ tẹnu
1: mi.
0: Tí wọ́n ṣe ìdájọ́ tí mo wá ń jẹ̀yà ẹ̀. Olúwa ẹ fa ìwé ìdájọ́ yẹn
1: yà.
0: Oyè oyè oyè. Asẹ́ni, asẹ́ni, màyà lẹ́gẹ̀dẹ̀ bàrà mi àsẹ̀ndàyà. Wọlé balẹ̀ gẹ́dẹ̀ bàrà mi àlẹ́ àsàdà. Ìkàkàdà bàrà mi àlẹ́ òjì àdàbàrù àhà. Hélià, màná ìlìkìnà. Olúwa fọ ìwé ìdájọ́ náà yà.
1: Olúwa pààyà, olúwa pààyà,
0: olúwa pààyà. Olúwa wa, ẹ ò gbé ọwọ́ ọ̀tún ẹ lé orí. Wọ́n ní sọ tẹ́lẹ̀ mẹ́ta, àṣẹ mẹ́ta sí orí ògo yìí. Ayayayayayaya abalẹ̀ abasada, orí ògo rẹ̀. Àṣẹ mẹ́ta ni gbogbo ẹ̀yí tẹ́ ní orí ògo. Mo gbàdúrà orí ògo rẹ̀
1: yìí
0: kò ní gbọ́ fawere.
1: Ní
0: abayasa, tó bá ta orí èèyàn lọ fawere,
1: tó
0: bá ní kò mú gbàdẹ̀ máa má gbọ́n.
1: Tó
0: bá ní kò ń lọ́wọ́ gbàdẹ̀ máa pàdé
1: sẹ́yìn.
0: A máa ń take wrong step at the right time. Àwọn nǹkan tí ò yẹ kó ṣe ni ó mọ̀ ṣe. Gbogbo ọfà tó ti wọnú orí
1: ẹ̀.
0: Tó fi ń ṣe àṣìṣe tí ò kọ́ mọ̀. Ọfà yẹn jáde. Àṣẹ kejì rẹ̀ sí orí ìgbà ìwòsàn. Gbogbo tó ń pè ní bad luck nínú orí ó yẹ gbiná. Gbogbo tó ń pè ní bad luck nínú orí mi, nínú orí ẹ, gbogbo tó ń pè ní bad luck, kò sí impossibilities,
1: kò
0: ṣeé ṣe, failure nínú orí kò mọ̀ gbiná. Orí gba ìwòsàn, gba ìwòsàn, gba ìwòsàn, gba ìwòsàn. Indanibodi wọ́n gbé ẹlẹ́kẹta kó tó di ọ̀dì tàtí
1: oṣù.
0: Wọ́n á kí ẹ kú orí rẹ̀. Orí rẹ̀ gba rẹ̀. Orí rẹ̀ gba rẹ̀. Orí rẹ̀ gba rẹ̀. Orí rẹ̀ gba rẹ̀. Orí rẹ̀ gba rẹ̀. Orí rẹ̀ gba rẹ̀. Orí rẹ̀ gba rẹ̀. Ó gba ìrànlọ́wọ́. Ó gba ayọ̀. Ó gba ìdìde. Orí yìí o. Gba ire o. Gba ìrànlọ́wọ́ o. Gba ire o. Lórúkọ ọjọ́.
2: Orúkọ mi ni Ọ̀ṣọ́ Fúnmilọ́lá. Mo wá ní àti Alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ́ǹwé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé, wọ́n fi ara ni mí bẹ́ẹ̀, mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi. Torí mo wá sí orí òkè ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ, mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni. Ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé prógráàmù máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún, mo wá sọ fún Ọlọ́run orí òkè ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024. mo dupe lowo olorun sam oju authority olorun ko ile fun mi o de tun ra moto bi daddy fun mi
0: lenu odun kan
2: beni ni march lo ra fun mi june ni mo ni ko to di june but march 29 in lo ra big daddy ti aroba ni olorun ra fun mi
0: ele po o nawo to e okay o second pray forever awon iyanu gban kogbo lori are lori ama oya gba testimony yin